0: mi.
1: Lọ́nà ọjọ́ Tọ́sídẹ̀ẹ́ lórúkọ Jésù wà á rí àánú gbà tọmọtọmọ. Olùbùkún lọ́lúwẹ́ nìkan ṣoṣo tó ń ṣiṣẹ́ ìyanu. Ọba tí ò lọ́gílẹ̀ kó tó rí ẹnikẹ́ni ní ilé ayé. Ọba tí ò táwọ́nù báráyé ṣe ń taninù. Yẹ́sà tìrẹ́ ní òru tìrẹ́ ní ọ̀sán tìrẹ́ ní ọ̀gànjọ́ òru. Ẹjẹ́ tọ̀bí ẹ̀sọ́ bà mí tí ò yípadà. Gbogbo ènìyàn ogún ayé méjì lókè lọ́lọ́lọ́kẹ́ pariwo go go go go go go go go go. Òyìn lòkè kò wálẹ̀ rí pásọ fọ́kẹ́yẹ mọ́nà bàbá lọ́bí yẹmọ ni mò ń jẹ́. Ara mi sí ọ o. Àwọn ènìyàn kan wà tó gbọ́dọ̀ sáfù nínú ìrìnàjò rẹ nínú ayé yìí. Sáfù onílara. Nítorí onílara lè fẹ́ ìpalára fún ènìyàn. Olùfẹ́ sáfù àwọn ọ̀rẹ́ awo nípa o. Sáfù àwọn ọ̀rẹ́ tí ó máa wò sí ẹni títí tí ènìyàn ó fi ṣubú. Nítorí tó bá fẹ́ ṣubú wà ní sọ fún ẹ tí wọn ni pé kó ṣubú kẹ́tù lè sọ wípé ṣe bá a sọ fún tó. Olùfẹ́ gbìyànjú kó sáfù ọ̀rẹ́ alárò-ká o. Nítorí ẹni bá ti rojú ẹni fún ó sì máa padà rojú ọtí ẹ náà fún àwọn kan o. Olùfẹ́ tó bá ń ná rọra má ro gbogbo rẹ̀ fún aráyé nítorí pé aráyé ò fẹ́ ni fọ́rọ̀.
0: Àforí ẹni.
1: Ìdí àti túmọ̀ ni pé kò lè gbé ayé ìrọ̀rùn. O ní gbé ọmọ ara rẹ lé ayé lọ́wọ́. Ọ̀rẹ́ ò ní gbé ọṣubú tọmọtọmọ o. O ní ṣọ̀rẹ́ dáran o. Ọ̀rẹ́ aran ni lẹ́wọ̀n lórúkọ Jésù ọmọ rẹ ò ní bá dọ̀rẹ́ o. Ọ̀rẹ́ bíi ìdẹ̀lẹ́là lẹ́yìn SARS kò ní dọ̀rẹ́ ọmọ rẹ o. Ọ̀rẹ́ abúnijẹ́ fẹ́yìn sí kò ní dọ̀rẹ́ ọmọ rẹ o. Ọ̀rẹ́ bíi Judas kò ní wánú ilé yìí. Èrò wọn sí ọmọ rẹ yẹn lórúkọ jẹ́ wọn àforí ara wọn gbé. Ọmọ rẹ jáde láàrin àwọn tí ò mọyì rẹ̀ lénìí. Ìrètí ọ̀la rẹ máa já sọ́pẹ̀. Ìrètí àtijẹun kò ní pin o. Ìrètí rẹ lórí ọmọ ò ní já sásán o. Kò dẹ̀ ní já sọ̀fọ̀ o. Ayé ò ní já ọmọ rẹ sí kolobo. Ìrètí rẹ lórí ọmọ yóò dowó. Kọ́dà yóò dọ̀là. Olúwa ṣàìsọ̀rọ̀ ọmọ rẹ lónìí o. Olúwa bu ọwọ́ lu àṣeyọrí ọmọ rẹ. Thanksgiving lọ̀rọ̀ ọmọ rẹ máa já sí. Lọ́jọ́ ayọ̀ ọmọ rẹ wà dúró gbàrẹ̀ rẹ̀. Sẹ́rà dúró jẹ wọn mọ̀ wà dúró jẹ wọn mọ̀. Ìṣẹ́ sì kì í jọjú Abraham ìṣẹ́ ọmọ rẹ máa jọjú rẹ̀. Ẹ̀mí gígùn ló sọ̀yà ẹ̀mí rẹ̀ máa gùn tọmọtọmọ o. Ó pàṣẹ wà á jèrè ọmọ dalẹ̀. Ṣé oúnjẹ ọmọ bá jiná kò ní jọ́ wa lẹ́nu? Bí bèbè àti jẹ wọn mọ̀ ò ní dalẹ̀ rẹ̀. Bámi dáadáa bàbá alábíyá mọ ni mò ń jẹ́ lọ́jọ́ ìnáwó ọmọ rẹ ní ẹlẹ́ni ò ní gbà ṣe rẹ ṣe. Ọmọ máa ṣe ọ́ lóge. Ọmọ ò ní kọ̀yìn sí ọ. Ayé ò ní sọ ọmọ dọ̀tá rẹ o màmá. Tọ́wọ́ ọmọ bá dé ọmọ máa fi mọ̀ ọ́. Ó wá ní ṣẹ̀ṣẹ̀tì lórí ọmọ. Ọmọ ò ní kú ọ sí yọ́yọ̀. Ó gbàdúrà tọkàntọkàn ọmọ ò ní fi ọ sílẹ̀ lọ o. Wà á tara ọmọdé ọlọ́rọ̀. Ìlú òyìnbó yẹ ọmọ máa gbé ọdẹ bẹ̀. Kọ́kọ́rọ́ mọ́tò rèé bàbá màmá ẹ tẹ́wọ́ ọmọ máa fi lé yín lọ́wọ́. Ẹ gbà mí gbọ́ ọmọ sì máa kọ́lé fún yín. Wà á rí ọmọ ọmọ rẹ o. Aṣọ máa bọ́mọ yẹ̀ rẹ̀. Ẹ̀mí rẹ ò ní dohun tá à ń lù nígbà tí rí ọmọ rẹ bá dé o. Oúnjẹ àjẹdọjọ́ alẹ́ ọmọ máa pèsè rẹ̀ fún ọ. Ó ti wù kọ́ lẹ tó kò ní lè mọ́ ìdílé yín o. Ọmọ yín ò ní wọgbọ́ ogun. Ọmọ yín máa ṣe tọ́ka sí fún rere. Wọ́n ní yarọ́ ìṣe òbí lára ọmọ o. Ẹni karọ́ ọmọ rẹ sínú yóò padà kó ní tiẹ̀ níwájú o. Ayé ò ní fi ọmọ bà ọ́ nínú jẹ. Ayé ò ní sọ di ohun tó ò jẹ́ lójú ọmọ o. Ọmọ tó jẹ́ èèyàn ojú òbí ti rí ó yà wá fayọ̀ jẹ wọn mọ̀. Ìdí olúwa ni láti sọ di nílá wà á di nílá tọmọtọmọ o. Ó ní ṣe yájú sí tọmọtọmọ. Owó yín máa dé. Owó tẹ́ ìṣe yóò padà dín nílá o. Ìwọ́n tó tọ́jú igi ọ̀pọ̀tọ́ wà á dúró jẹ̀só rẹ o. Wà á ṣe yàrá yòlò nílé ọmọ rẹ o. Abọ́ ìjẹun rẹ nílé ọmọ kò ní fọ̀. Síbí yẹn ò mà ní kán o. Àǹtí wà á rídìí jòkó nílé ọkọ o. Ìgbìyànjú gbogbo wa ó yà dé ládélé ni o. Ọmọ rẹ máa pàdé olóore bí ara Samaria. Ẹwẹ́ bá ti pẹ́ lára ṣe oúnjẹ ọṣẹ ni ìyá ò ní bá yín lára mu o. O ní rí fìrífìrí lórí àwọn ọmọ rẹ. Ọmọ rẹ ò ní ní pẹ́ ìkọ́lẹ̀ lójú aráyè. Títí Jésù yóò fi dé òní mo rọ́rì ọmọ o. Adáni wáyé darí ọmọ rẹ sọ́dọ̀ olóore. Ọmọ yín ò ní ṣe àìsàn. David ò ráwọn owó ò ní ráwọn owó. Jésù kọ́rẹ́ dàlẹ́. Kọ́kọ́rọ́ ilé ọyẹ gbà. Kọ́kọ́rọ́ ilẹ̀ gbà. Kọ́kọ́rọ́ mọ́tò gbà. Kọ́kọ́rọ́ físà gbà. Kọ́kọ́rọ́ amúnigbàgbé yóò yẹ gbà. Congratulatory letter ó yẹ gbà nù lẹ́yìn o. Alátìlẹyìn yóò tì ọ́ lẹ́yìn tọmọtọmọ. Olójú àánú lágbárí yóò ṣe àánú òwò àtọmọ rẹ o. Orílẹ̀-èdè yóò ṣe àwọn ọmọ rẹ. Wọ́n mu wàrà kìnìún tọmọtọmọ. Ọmọ yín ò ní rẹ̀ o. Àìríjẹ́ ìrímu kò ní lọ kúrò láyé o. Olúwa lọ́lù ṣágun tẹ̀mí lórúkọ Jésù òní jalẹ́ ni o. Ọ̀rọ̀ rọ̀ dá nílé ayé tọmọtọmọ. Àìní kò ní fi ọlọ́kọlọ́kọ. Àìríjẹ́ òní fi ọlọ́kẹlẹ́kẹ́ o. Búburú kan kì yóò ṣubú lu ọtọmọtọmọ. Áńgẹ́lì tó ń ṣọ́ ìdílé yóò rí padà lẹ́yìn yìí o. Ọmọ rẹ máa rẹ́ ní bàlà. Àtẹ́nu kò ní ọmọ rẹ léèmọ̀. Ó dẹni ìbùkún. Ó dolówó. Ó dolọ́rọ̀. Ó ní ṣàgbéjẹun tọmọtọmọ. Olúwa ní bẹ̀rẹ̀ rẹ sí ọ̀tá lẹ́nu o. Ọmọ rẹ máa pàdé olóore tí kì í wà ṣiṣẹ́ ni. Ìṣú ọmọ rẹ ò ní ìṣú atáyànyà. Ọmọ ológun yóò kòkó kẹ́ ọ tọmọtọmọ. Ó ní pọwọ́ ẹlẹ́dàá sọ́mọ rẹ o. Ìrírí sí ìṣẹ́ ni lọ́jọ́ ọmọ rẹ ò ní rírìn ìyà. Ìdásí jábọ́ kí Màtáyásì tó dìde ọmọ rẹ ò ní ṣubú o. Pásítì jábọ́ kí Ẹ́sà tó dìde ọmọ rẹ ò ní ṣubú bọ́mọ ẹlòmíràn láti dìde o. Ayé ló gbaṣọ lára àgbàdo ayé ò ní gbaṣọ ògo lára ọmọ rẹ. Ayé kan náà ló gbaṣọ lára ewúrẹ́ wà ní gbaṣọ iyì wà tọmọ rẹ o. Owó bá dé ọ̀rọ̀ àṣẹ ẹ̀sọ́ ọmọ rẹ máa lówó nílé alàyè. Olówó láyé mọ òní fò sì sọ̀rọ̀. Òní pọ̀rọ̀ ọmọ rẹ ṣàwàdà ládùúgbò. Ẹ̀tọ́ pọ̀ irọ́ pọ̀ láyé ọmọ rẹ obìnrin òní kó sọ́wọ́ o. Ìró kẹ̀kẹ́ ọ̀tá kò ní borí àwọn ọmọ rẹ. Àrẹ kẹ́rẹ́kẹ́ lẹ́ni ní bàjẹ́ lórí àwọn ọmọ rẹ lónìí o. Ọ̀nà àtijọ́ àti mú kò ní dímọ̀ ìdílé yìí o. Iṣẹ́ bàbá yìí máa dìde o. Yóò gba kọ́ńtírátì mílíọ̀n yẹn wọlé. Jeremiah chapter 30 verse 10 ẹrù onírúbù ọmọ rẹ lójú o. Àìní inú rẹ ó dọ́pin lónìí o. Ilé ọkọ dọ́pin o. Ilé àrẹ dọ́pin o. Àdúgbò dọ́pin o. Ìran kìíní òdìdẹ́ ti kẹjọ òdìdẹ́ ti kẹta òdìdẹ́ ó dọ́pin lónìí o. Lọ́lọ́pẹ́ àti àríkà nínú wa tó sọ̀jù ká lọ́ dọ́pin lónìí o. Àti dìde rẹ yóò jẹ ọlọ́ọ̀lọ́gún látòní lọ. Kẹ́tẹ́kẹ́tẹ́ mọ ibùjẹ́ rẹ̀ orí adé rẹ̀ ò ní sùtà. Wọ́n ní gbé ọmọ rẹ lọ pantiri gbé ogun. Ìró kẹ̀kẹ́ níbi kò ní dáhùn lórí ọmọ rẹ̀. Ayọ̀ rẹ lórí ọmọ yóò di púpọ̀. Olúwa nání rẹ tọmọtọmọ. Adániwáyé dá ọlọ́rẹ tọmọtọmọ. Mo gbé ọwọ́ mẹ́jọ mọ àwọn tí ó jẹun ọmọ látòní lọ. Àtú ìta ayé ìdílé yìí kọ lẹ́ni o. Mọ́tò ò ní jẹ́ ọmọ rẹ sí sàré. Ebi ò ní hàn lẹ́ẹ̀mọ o. Olóore máa rí ti yín rò. Ó yẹ gbàgbọ́ tuntun lẹ́ni ìwọ ọmọ ológo. Ọmọ rẹ ò ní kó sọ́wọ́ lápáta òkùnkùn. Àrọ́mọdé ọmọ yín ò ní ságbé o. Wàhálà ọmọ ò ní bomi jẹ́ lójú rẹ o màmá. Ajọ́ ìgbéyàwó ọmọ rẹ ò ní ju o. Látòrí ẹ̀lú ẹ̀lú ọwọ́ rẹ wà á gba ìpè ayọ̀ lẹ́ni o. Ìrẹ́yí ka Joseph ó yẹ ìrẹ́yí kọ̀ lẹ́ni. Ìrẹ́yí ka Anna ìrẹ́yí kọ̀ lẹ́ni. Ìrẹ́yí ka Ruth ó yẹ gba tiẹ̀. David gba ire inú Bíbélì wọn náà gba ire o. Ire tuntun nù lẹ́yìn ó yà ẹgbà. Ọmọ tọ́jú yín dọjú alẹ́ o. Ọmọ òní dọ̀tá rẹ. Àjálù bí òní jálù ọ. Ìrànlọ́wọ́ yọ sí gbogbo ẹ̀yàn bí ọmọ ní àgbáyé. Ọmọ máa dọ̀rẹ́ rẹ da alẹ́ o. Gbogbo wa jọ di ẹni ìbùkún o. Abíyamọ wa yín Ọlọ́run lórí àwọn ọmọ rẹ o. Jésù olúwa wa. Ẹnjiníà bá ń gbé ẹ̀rí kan sí tó ní ṣe pẹ̀lú ọmọ.
0: Mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bàbá lábíyamọ ni ó pé látìgbà tí ìyá mi ti mú mi dé orí òkè yìí ojú ò tèmi àti ìdílé mi lẹ́yìn ìgbà tí mo fi gbólẹ̀. Mo wá dúpẹ́ Ọlọ́run jẹ́ kí n máa mú owó nínú owó.
2: Ẹ ń mówó nínú owó.
0: Mo ń fi àlùbáyé káàtì sí ẹ̀mí, ó ń darí àwọn aláàánú tuntun sí mi lórí iṣẹ́ mi.
2: O ò mú mọ́.
0: Mi ò mú mọ́. Mi ò
2: lọ sí nǹkan.
0: Mi ò mú mọ́.
2: Fúnọ̀gà o.
0: Mi ò mú mọ́.
2: Ṣáínṣáín.
0: Bàbá mi ò jẹ́ bó ṣe rí ayé mi mọ́. Mo wá dúpẹ́ Ọlọ́run.
2: Ẹ wá ti ń ní àkójọ.
0: Mo dẹ̀ ti ń lákòjọ.
2: Ojú tiẹ̀ ti wá wálẹ̀. Ojú ò wálẹ̀ tẹ́lẹ̀. Ojú ló ń ló ṣe ṣàràṣàrà tẹ́lẹ̀. Aṣojú ọmọ ilé funfun. Kábíyèsí Olódùmarè. Gbogbo ẹni tí ọmọ rẹ̀ ṣì ń fa ìfàkùfà. Ó ń gbọ́ mi ní orí bẹ́ẹ̀. Ó fò sókè ó ṣàmì. Láti ní lọ ọmọ rẹ̀ ò mọ ìmúkúmu mọ́.
3: Ámì.
1: Ẹ̀sà tí ènìyàn bá fi ọtí àti gbólẹ̀ jẹ́ adúpẹ́. Nítorí àwọn kan wà. Minerals lásán ni dọ́tọ̀ ní káfílẹ̀ látọjọ́ yìí. Tí wọn ò dẹ̀ rí fi ilẹ̀. Bẹ́ẹ̀ orí òkè ní ìfọ̀ ní gbogbo abiyamọ ń lọ. Tó bá ti ń bọ̀ gbogbo ènìyàn máa mú kọ́kọ́rọ́ wá tí mo dẹ̀ máa ná ètò ẹ̀ ní kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Tó bá ti ń bọ̀ ènìyàn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa mú dání. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́sọ̀p yẹn sọ fún alọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn fàkẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Ọrẹ tààrọ̀ yìí special a máa ṣe. A máa dá ọrẹ ààbò lórí gbogbo ọmọ tọlọ́run fún wa. Olùfẹ́ mo fẹ́ kó ṣe bí agbára rẹ bá ṣe tó. Kò wá sí iye tó lè fi ránṣẹ́ o. Ọlọ́run ẹbọ yóò dábò gbogbo àwọn ọmọ wa ní àgbáyé o. Ọlọ́run Bàbá alábìyamọ o.
2: Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
1: Abiyamo.

0: ọmọ mi.
1: Ọmọ mi. Wo mọ ran leleyi, ọmọ mi.
0: Pàṣẹ bàbá rẹ mọ.
1: Pàṣẹ bàbá rẹ mọ.
0: Kíwọ kí o má se kọ òfin ìyá rẹ
1: sílẹ̀. Má se kọ òfin ìyá rẹ sílẹ̀.
0: Diwọn mú àyà rẹ.
1: Diwọn mú àyà rẹ.
0: Ní ìgbà gbogbo.
1: Ní ìgbà gbogbo.
0: Kíwọ kí o so wọn mọ ọrùn rẹ.
1: Kó o so wọn mọ ọrùn rẹ.
0: Nígbà tí ìwọ bá rìn.
1: Tó o bá rìn.
0: Yóò máa ṣamọ̀nà rẹ.
1: Yóò máa ṣamọ̀nà rẹ.
0: Nígbà tí ìwọ bá sùn.
1: Tó o bá sùn.
0: Yóò máa sọ.
1: Yóò máa sọ.
0: Nígbà tí ìwọ bá sì jí.
1: Bó o bá jí.
0: Yóò máa bọ́ ọ sọ̀rọ̀.
1: Yóò máa bọ́ ọ sọ̀rọ̀. Ṣé o gbọ́? Ohun tí bàbá mi rán mi sí ẹ nìyẹn. Tó o bá sùn, yóò máa bá ìsọ̀rọ̀. Níbi tí ọwọ́ dé òde o, ìdè kó o yí padà, bá òfin bàbá rẹ mọ́, torí má jẹ̀mọ́ ni kí n kéde fún ẹ. Kí la ó fi parí ẹ̀, ṣèbí torí ìgbàlẹ̀ mí rẹ ni. Ọ̀lẹ́ ṣé o ti gba Jésù? Ṣé o ti ní Jésù gẹ́gẹ́ bí Olúwa tó dùgbàlà? Kí la ó fi parí ẹ̀ wo owó mórí kẹwàá? Ẹsẹ̀ kẹ sàn sí kẹwàá kí ló wí?
0: Pé bí ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù.
1: Ìwọ bá fẹnu rẹ jẹ́wọ́ Jésù lolúwa.
0: Tí wọ́n sì gbàgbọ́ ní ọkọ̀
1: rẹ. Tó gbàgbọ́ ní ọkọ̀ rẹ pé.
0: Ọlọ́run jídìde kúrò nínú
1: òkú. Ó jídìde kúrò nínú òkú.
0: A ó gbà ọ́
1: la. A ó gbà ọ́ la.
0: Nítorí
1: ọkọ̀ la fi ń gbàgbọ́ sí òdodo. Ẹni la fi ń jẹ́wọ́ sí ìgbàlà. Ọkọ̀ la fi ń gbàgbọ́ sí, ẹni la fi ń jẹ́wọ́ sínú ìgbàlà. Ìwọ náà jẹ́wọ́ sínú ìgbàlà, yóò sì dára fún ẹ. Mo bí ìwọ náà yí padà kó gba Jésù gẹ́gẹ́ bí Olúwa. Níbi tá a bẹ jẹ́ lọ gbàdúrà, gba Jésù gẹ́gẹ́ bí Olúwa tó dùn. Níbi tá a bẹ jẹ́ lọ gbàdúrà, kígbe Olúwa faso òsì alọ́run mi. Dáná sọ aṣọ òsì, má jẹ́ ń wọṣọ òsì mọ́. Adúà máa pọ̀ tálẹ̀ bradabosì. Ní kétété ẹni burodo sí. Jésù Olúwa wa. Àmì níbi tá a bẹ gbómi àtòrò sí orúkọ Jésù. Ọwọ́ iná wọnú omi yẹn. Aṣẹ ìpè kó jókòó síbẹ̀. Lọ lómi àtòrò ró yẹn kó sàn. Kò dẹ̀ fayọ̀ dúpẹ́ Jésù Olúwa wa. Àmì bá ka Psalm 9 sí. Bó ti ń ka ìṣẹ́gun ẹ dájú. Ka Psalm 35 sí. Bó ti ń ka wà rẹ́ẹ̀rin ayọ̀. Ka Psalm 35 sí. Ìṣẹ́gun rẹ̀ bá dájú. Jésù Olúwa wa. Àmì níbi tá a bẹ bàbá mi rán mi sí ọ ẹnìkan nílé. Oní má jẹ̀mọ́ ní kí n ké fún ẹnìkan kí ní kan wọ mú rẹ. Ó wá dí gbogbo mú rẹ. Gbọ́wọ́lé mo sọ̀rọ̀ àṣẹ iná tì jáde kó o sàn. Jésù Olúwa wa. Àmì níbi tá a dé gbogbo ọkọ̀ dí ajókòó. Ẹnjíníà gbé a lọ ní agbára.
2: Bí ọdún mẹ́ta sẹ́yìn, mo ní àbúrò ọkùnrin kan tó ti fẹ́ ìyàwó for the past 17 years tí kò sọmọ. So ta de tin lo kaakiri. So igba ti mo wa ba dadi wa so fun mi pe ki ma worry pe ma bimo obirin meji lo ma bi mo wa wonder pe ba lo fe bimo obirin meji. So ngba to ma di ye that was last year ba bro mi se pe mi niyan pe ohun leyan kan ti o gbe oyin fohun ba ni poke o de ni ma bi mo December ba ni amunuda ngba to ma di pe eniyan gbo mi fun iyawo e tó ti fẹ́ for the past 17 years bí ẹ náà ṣe lóyún nìyẹn. So ẹni tó gbóyún fún ó bímọ ní December ìgbà tó di April ọdún yẹn 2026 bí àwọn náà ṣe bímọ nìyẹn. Bá a ṣe ní ọmọbìnrin méjì tí dáre sọ bá a ṣe ní nìyẹn o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run àánú torí pé aláàánú gbà tójú dẹ̀ ti sàtánì torí àwọn yẹn gan.
1: Ẹgbẹ́ rẹ̀ ìrànṣẹ́bìnrin jẹ́ tó bá òkè ṣe àbúrò rẹ̀ ń. Òun wa oyún fún 17 years. Wọ́n wá fẹ́ ìtọ́ni àti darí. Ó wá tọ̀ mí wá. Dáàdi ẹ gbá wa gbàdúrà. Kí ló dé? Ọmọbìnrin yóò lóyún. Bẹ́ẹ̀ ni fún 17 years. Mo ní máa lọ, ó ní máa jẹ̀mú sọ pé òun yóò fún lọ́mọ. Ẹ bá wọn gbọ́ nípa ìlè dúró dáadáa. Wọ́n wẹ́rìn kan bá wọn gbóyún. Ẹni yẹn bímọ. Ẹ ó bí obìnrin. Èyí tó ti wà nílé tán torí ẹ̀ wá. Ìyẹn náà bá tún bímọ. Ẹ after 17 years. Lọmọ obìnrin bá di méjì. Mo ní mo rí obìnrin méjì tí wọ́n bí. Mo sọ bẹ́ẹ̀ mo ní máa lọ obìnrin méjì ni bàbá mi ni wọ́n bí. Mo ṣe ní obìnrin méjì ni ẹ. Mọ́mì ọ̀tọ̀ ni kó lọ bá wòlíì, ọ̀tọ̀ ni kó ríran. Mọ́mì ọ̀tọ̀ ni kó ríran kó tún ní kó tún gba ìtọ́ni. Ìtọ́ni ló ran àwọn eléyìí lọ́wọ́. Mo fi di pé ohun tólúwa sọ ó dẹ̀ padà rí bẹ́ẹ̀. Ta ló ń wọ́mọ fún 17 years? O ti ń wá oyún, o ti lé 15 years. Máa finú ẹ̀ gbò pẹpẹ ní ìgbà 21. Mẹ́ òróró tí mo gbàdúrà sí yẹn mú àṣẹ ń bẹ nínú òróró ẹ̀. O nìyún, o bímọ, obìnrin ni bàbá mi ní kí n sọ. Ẹnìkan tó ń wá ọmọ, wọn náà ti pẹ́. Oyún títí ẹ ti pé ọdún méje. O bí ọkùnrin tí mo rí, wọn náà ó dẹ̀ fayọ̀ dúpẹ́. Bẹ́ẹ̀ ló ní má jẹ̀mọ́ ní kí n kéde ẹ̀. Jésù Olúwa wa. Àmì níbi tá a dé. Ẹ̀wọ́n náà fẹ́ fẹ́ẹ́ fẹ́ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà lọ́sọ̀ọ̀sẹ̀ rí ẹ̀fẹ́ fi ránṣẹ́ wọ́n sọ́.

0: náà ni wọ́n wí fún pé olúwa máa fún wa ní oúnjẹ yìí títí láì jọ tó bá ṣe pé irú oúnjẹ kan bẹ tó sọ látọrun jẹ a máa jẹ irú oúnjẹ yìí títí láì àti ìjẹrú yẹn rí láìsí àtẹ̀bà àtiyín àti ṣẹ̀múlámọ́jẹ ọwọ́ aṣọ nǹkan ní verse 35 jésù sì wí fún wọn pé èmi ló ń jẹ iyè ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá ebi kì yóò pa ẹni tí ó bá sì gbà mí gbọ́ òǹgbẹ kì yóò gbẹ mọ́ láéláé ẹni náwó sókè ẹni jésù jẹ́ ń rí ọjẹ́ jésù jẹ́ ń jẹ́ ọ́ àṣírí nìyẹn òun ló fi jẹ́ pé kìí ṣẹ̀ṣìn ló lè gbà ọ́ là mo fẹ́ introduce ẹ̀ sóúnjẹ iyè and that is Jesus Christ kí n tó sọ fún mọ̀mọ́ kan tàbí bàbá kan kí wọ́n tó wá sọ̀rọ̀ díẹ̀ ẹjẹ́ sáré fele ìkún báyìí wípé níbo gan la ti ń oúnjẹ who is the source of food the only source of food sẹ́fẹ́ mọ̀ is God ọlọ́run nìkan lórí sun oúnjẹ o nínú ìwé Psalm 104 ẹjẹ́ nǹkan verse 14 and 15 kò sí nǹkan tí ọlọ́run dá láyé tí ọlọ́run kì í fún lóúnjẹ bí kankan ṣe kéré tó ń wóúnjẹ fún bí kò ló ṣe rí kéńkéle yẹn tí mọ̀ ń fà ọlọ́run wá oúnjẹ fún gbogbo nǹkan tí ń bẹ nínú ayé pátá tó bá jẹ́ nǹkan tí wọ́n ń pè ní living things gbogbo wọn lọ́lọ́run mọ̀ ń wá oúnjẹ fún ẹ jẹ́ wò ní Psalm 104 verse 14 ó ní ó mú koríko dàgbà fún ẹran àwọn ẹran ní mọ̀ jẹ koko kí ló wá ṣe fún koko kí ló ṣe fún ewébẹ̀ ó ní àti ewébẹ̀ fún lílo ènìyàn àwala ni ewébẹ̀ ó ní kí ó lè máa mú oúnjẹ jáde láti ilẹ̀ wá àṣẹ láti inú ilẹ̀ lọ́lọ́run ti mú oúnjẹ jáde fún wa ó wá sọ ní verse 15 àti ọtí wáìnì fún tí máa ń mú inú ọmọ ènìyàn dùn àti òróró tó máa ń mú ojú ènìyàn dán àti oúnjẹ tí ó máa ń mú ènìyàn lé àyàlé agbára ọlọ́run pọ̀ ọlọ́run mọ bẹ̀rù ẹ̀ ó ní fún wa ní oúnjẹ God is the source of every food ọlọ́run ni orísun gbogbo oúnjẹ nínú ayé tó bá wá wo ọlọ́run tó bá fẹ́ lo agbára lé ọ lórí ó lè pàṣẹ oríṣiríṣi nǹkan kan mọ gbóúnjẹ wá bá ọ má jẹ kẹ́nìkan kan ṣàkọ sí ọ má dẹrú ènìyàn olùfẹ́ ọlọ́run nìkan ni kan bọ jésù nìkan ni kan máa sìn because ó jẹ́ òdi mímọ̀ pé òun ló ń jẹ iyè nínú ìwé John chapter 6 verse 33 to 35 now tó bá wá wù ú torí pé o nílò oúnjẹ ọwọ́ lè lo oríṣiríṣi nǹkan ẹnìkan bíi kí ni mo lè mọ dáko oríṣiríṣi nǹkan bíi mẹ́rin tó lè lò alákọ̀ọ́kọ́ ó lè lo ẹyẹ ọlọ́run rẹ̀ nínú ìwé 1 Kings chapter 17 ẹ̀wù nǹkan tó ṣe fún Elijah ní verse 4 wọ́n ní yóò sì ṣe ìwọ́ mú nínú omi odò náà mo sì ti pèsè fún àwọn ẹyẹ ìwò láti máa bọ̀ níbẹ̀ mo pa láṣẹ fún ẹyẹ kọ́ lọ́ máa bọ̀ gbogbo ẹyẹ kígbe bàbá ẹyẹ wo ló gbóúnjẹ mi dání ní kátà yàdàbáṣ ọlọ́run pa láṣẹ kọ́ mọ wá mi bọ̀ gbogbo ẹyin tẹ́ ń bọ̀ sódà church láàárọ̀ yìí ẹ sórí irepo mo sọ ipò ní lọ sódà church láàárọ̀ yìí o mọ̀mọ́ láago mẹ́jọ ǹjẹ́ bá ṣe láago mẹ́jọ sí aago mẹ́wàá àbọ̀ ó ti tó two and a half hour ti tó ẹ̀yin pastor sódà church láàrin aago wákàtí méjì àbọ̀ ó ti tó ẹ jẹ́ àwọn ohun tí bàbá mi ológun àjọba ó ṣe nínú ìpínyàwó àwọn ènìyàn yìí ọba mi wo Elijah títí ó fẹ́ fún lóúnjẹ ó sì pàṣẹ fún ẹyẹ tó láhun jù láyé ó ní ọlọ́mọ bọ̀ yóò mọ̀ bọ̀ kì í wá sí èèyàn nìkan ó sì lọ ó sì ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ olúwa ti sọ ó sì ń gbé ẹ̀bá odò kéréètì tí ń bẹ níwájú jọdani verse 6 àwọn ẹyẹ ìwò sì mú àkàrà pẹ̀lú ẹran wọ́n mú wá fún lówùúrọ̀ lójoojúmọ́ àti àkàrà àti ẹran lé alẹ́ òun sì mú nínú odò náà wọ́n gbóúnjẹ tààrọ̀ wá wọ́n gbé talẹ́ wá gbóúnjẹ bá yọ kúrò ní ìṣẹ́ gbọ́n kí ló tó kù ìṣẹ́ bù ṣe ẹnjìníà gbogbo àwọn tí ń gbọ́ mi láàárọ̀ yìí olúwa ní kí wọ́n pàdé mi lórí facebook youtube ní láàárọ̀ àti tiktok omi wá di mẹ́sàn-án lónìí omi number 5 nìkan látún nǹkan kan ṣe sí gẹ́gẹ́ bí òun ọlọ́run gbogbo ẹ̀yọ́ ọmọ ọlọ́run à ń gba nǹkan mẹ́ta sínú omi yẹn à ń gba ẹsẹ̀ bíbélì tó ṣe ọ̀rọ̀ ọlọ́run à ń gba àdúà tó gbóná girigiri ẹlẹ́ẹ̀kẹta a sì ń gba testimony sínú omi ó pé mẹ́sàn-án tómi yẹn bá ti pé 10 omi mẹ́wàá yẹn nìkan ṣoṣo láì ní lomi míì mọ́ omi ìyanu yẹn nìkan láàfiwẹ̀ agbára ń bẹ ń bẹ ṣá ẹ̀ṣà ẹ wo tó ṣe dání ẹ jẹ́ àtúwò tó ṣe nínú ayé àwọn èèyàn kí n tún tó sọ nǹkan míì ọ̀rọ̀ kúnnù mi o
1: Oruko mi ni Mr. Omolade lati Osogbo.
2: Osogbo be yen.
1: Be ni 2024 ni mo join ijo yi. Iberu lo mu mi join ijo yi oyun akobi mi CS ni. After den CS yen tutu o tun di wahala. Igba ti mo wa loyun elekeji 2024 mo join. Igba ti mo wa fe bimo yen atun lawyer scan won ni omi ti gbe lare. Mo sha ti ma ki wa ni mo ro mi 77 won Olorun ojiji sanu mi. Mo sha bi omo mi laya talafi.
2: E bi nkan yin. That's why the fact we lo gbo aso tele dokita lara re kan joba mi se ami mo yi dan
1: gba to wa di 11 11 2024 e wa ni Israel ngba yen e wa ni ka se ore to ba ni 11 ninu mo wa fe se 1001 mo wa lo se mistake se 100,000 mo wa sunkun oko mi wa ni so gbo Olorun gbo ni wa rowo baba mi mo ri owo koko wa ta ni odun yen gbogbo awon family
2: koko le nta
1: gbogbo awon family mi oko na wa o wa so mi the bank manager o wa send owo oni 5 million ba n fi sowo ba n gbadani ba n gbadani oko mi wa ni so Olorun wa da bi o da mu lo da be a fe se travel gbogbo bi ta n de won ni awon korin ajomo yin ninu e oko mi ti kuro ni Nigeria
2: ninu e ninu awon laso tele won o si korin ajomo won se so nkan fun o ko sin taye o le so nipa in to ba so nipa re only the best kini o se fun o e ki gbe yo da fe mi
1: eh omo anti mi o re omo 42 days awa lo se scan won ni kini ko ti japo mo nura won operation ni mo wa wa ni 77 mo ni anti mi ani se operation date ton wa fun wa ijejo ni ni teaching hospital ni lorin pe ka wa se bo ati ma de lati saturday won ti admit wa mo ni anti mi e je ka lo two scan yi ya emi sha ti ri omo yen mo ti gbon ororo si mo ti gbon gbogbo ya anti mi gan ni ti e po ki lo de lo ya scan pada lojo monday ni yen bo se ni pe omo 42 days pe a se CS fun money yen o
2: e gbo mo lo
1: be ni sir
2: oba ton kan foke le kan ogun re wole mbi ire mi tun bo omo yi o si ni nilo operation mo laye
0: ah ebe gbo bi testimony se lo gbogbo eyin omo lo te wa ni Sunday church egbe ra so o ni agbare ni to laye atorun owo yo ko ju be se o lo loni ni gbogbo Sunday church e mura e sonje yin dani wa gbe ori eja si iwo onje to ba wu oni o le teba o le seyan o le gamola o le se rice o le se jollof because ulo won teta bi lo nje sile o wa so idi to ri bi debe ni pe olori le yo mo je eyin ki yo je iye lo be to ba di ojo Sunday is going to be our communion service ojo Sunday oni only communion service ojo Sunday kan na oni ipade fun gbogbo awon youth a pe ni talent Sunday Sunday ta won odo ti won ma fi akoran ti won ma yo gbogbo nkan ti nbe ninu won jade iba mo ti eri enikan lati US o ni awon to ba gba first second and third ninu awon talent show won ti won display o ni ka fun won ni nkan kan owo lo gbe le o si ni ka fun won so it's going to be talent gbogbo eyin youth 13 to 30 gbogbo nkan ara te ba fe da awon kan ti ri ni US o me le kata ita ese last month imi tun ko lojo Sunday leyi so o wa lo pelu only communion ni mi ti e ti wa mo ogbo ta da si gbogbo yi adulthood eyin na mura o because display ti no mo waye a fe bere yin na ni agbare ni to laye ato oh Sunday kan la fi mo mo ti Olorun gbe si o ninu oh bo ba fe display iwo na o le pe number o ni special number kan to yato o ni ewi kan to fe ke o ni dancing omo nkan si o le kewi o le korin o le se drama Sunday ti nbo ni fun gbogbo awon 13 to 30 yo sele lodu awon agbalagba na nigba ti mo ti le re nikan e ti won se last month ni won ri na ri won ba fowo le Olorun yo gbe yin ga evangelist Michael loruko baba to ma ti temi mimo enikan ni emi na fe register e pe number pastor ife se leyi 091 28 39 60 06 enikan ni e tun number yen pe 091 eyin te ba wa nibi to jina boya ni diaspora ni add +234 091 28 39 6006 Pastor Ife ni o gbe number ye wa mo foko yin le titi wojo Sunday e WhatsApp e latori number ye. It's going to be combined service ni only communion awon agbo se ti wa won youth for Jesus awon no se ti won ipade ti won nu pade ni gbaradi gbogbo le e mura tin ba ti ku nbi ni se omi elekesan mo lo ya si mimo lagbare ni to ni aye ati orun a gbadua si a to da and da omi botu bo ba fe ba wa se iwo na le jo iwa lori odekunle Epaphras baba mi mi si ba your church lori Facebook lori YouTube lori TikTok mi ba your church o ibe le ti ri mi laaro yi lagbare olohun inu mi si dadu omi wa pe mesan a fe fo mi yanu we e pe eni tokan
3: oruko mi ni Mrs. Salmani yi latede ni ijo Sunday to lo baba mi so pe awa wo la ri owo ta ba rowo sa fun awon
2: mo so be o
3: ta fu jade ngba
2: e ba fo bodu
3: ngba to di lana omo mi lo lo sinu prayer lana o da mewa to do ni owo yi ko wo omo mi ohun o jade mo sa di 250 lana
0: 250
3: ba te ni ka sa re to
0: ata lo bi sanibo
2: o re iwu testimony nu o gba seju kan no we edu e ka wole eyin wo le fun mi be won lowo nbe nle fun mi nbe o e lo ba mu ti won le ri mo pase ibi to si si owo si ateyin te nwo mi owo e jade lojuju ase ti mu be mo mo ya ni soki e wo ti won
4: emi ni olaide olajide mo wa lati apomu
2: apomu nbi
4: be ni o jere pe in December mo ti mo abi tipe wa December aburo mi ani mo wa bi ti a fe se kini ile lodo wa fo na fe wa ba ni ko wa bo se ajo ani a mo le tin lo to kan yen bale be mo ni egun mo ba de bi olorun jiji o egun sikeleti mo wa mo ngbe ti mo jo olorun jiji
2: o ni bo le n lo to kan yin fi bale te bi n sanra o mo be se ri tele
4: o ni mo ti change mo ni se mo jo olorun ji pe olorun pe kin da bayo o wa so mi pe n ma tin lo kin je ko ngbo won wa le o wa lati modege wa ni pe kin bo mu ojo na le afani oluko million mo wa mu eyo kan na oluko million mo wa mu eyo kan to ku ma ro sinu kini ora mo atan koko mo fi sinu keun mo ade le wa ni aburo mi mo ti de o oni ko mo bo ni bo mo oluko million oni ah bo ni se mo ni damu o fi loyun ni leyin ele o wa dupe ni o sa ti loyun
2: o ti loyun
4: be ni o wa lo be ko je okun lo be ko je o na ni gban ti
5: everybody this is the sweet and it's about to get all funky today great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
6: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so get better information, won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
7: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
8: the voices you need at work, all day, every day, till payday, are here.
9: Good music and vibes.
10: Awesome talk. Every day, all day.
11: See, I will lose you to love. Ogun to jaya mi yen o tun wa fe ja mi mo wa ma gbo te mo so pe owe tan pa pe bi ya se ri be lo mo bo wa ko ni nu aye mi pe emi le mi o se yo omo mi
12: dash listen now turn
11: up o so fun ba se ki se bo ka se iya mi o wo ti e sugbe mi o wo temi
2: ya won ni mo mi awon owo ti e
11: emi le mi o joko emi le mi o wo bi ko sa pe die bi nkan to se ya mi ese riro gbogbe o ba bere ma ni aiwo emi ti mo pe yi emi le mi o joko ya mo sa be sin lo mi 77 atana yin ti o pe ale mi ni se se mo sa wa sibi mo wa gbadua
2: lo sa gbogbo
11: ba gbogbo
2: e joko ni joko ya
11: lele keji iya mi na the same thing iba to fe ko ile lo tan sira le tan se foundation ikan ye to tun se won na se won o tun wa ke mi na be mi na se bere foundation ikan ye na tun se mi
2: ah ah
11: se ko ni jo mo ti mo pe yi se o gbodo je fun mi ni mo wa dupe lowo lo pe o de je fun mi iya mi pada ta ti e emi o pada ta temi bo se pe o ku je kin pari re mo dupe lowo lo to le so pe olorun ba se fun
2: e ti n bale e ti fe pari e e tewo yin e ti kan e tun tewo e ti ko lo e tun ko mi jagbe ma awon meta temi no se se gosh e wo gbogbo eyin te wa so that church o ya lo mu testimony e wa o de didi o dase e je mo lo so Facebook o dekunle Epaphras let ba mi pade o dekunle Epaphras lori YouTube be na ni TikTok e wa gbo o loni 21 njo je mo pe ire o wo wa le ni eyin wo lo je pe e je aja se bayi to lo ba bless e loni to ori owo eyin wo le fun wo ni yin be to sada mewa mo pase
0: pelu majemu Olorun o ni ki orun anu e ko si lojiji o ya lo mu testimony e wale in ti won ki se le baba re lo gbe se in Jesus name enikan ni woli

0: International Camp. One in Shebioba International Power Line Camp. Kilometer 54. Igosi Ibadan Expressway. Mufuwa kwa ipele ugun. Aposu. Oya.
1: Mufe badua fa wanya. Mufe badua. Eba me wese apostele. Uri ketale ni ugun. Eseke jila kilowi.
2: Nibati ile mo.
1: Aha.
2: Amo ju kati malu.
1: Yes.
2: Mo fiara mo bupe.
1: Mo di malu. Mo fiara mo bupe.
2: Awon ki yo je.
1: Aha.
2: Beni awon ki yo mo.
1: Kilode.
2: Titi awon fi pa polu.
1: Ah. Tani mpenu ati pao. Taloro ni oka ya e. Tolo fe kweni ya jolati pao. Taloro fe bae miye. Talo fi oru se pade. Nitori ase yori re. Bi waba bagbo ima wadasan.
2: Amen.
1: Imotalori e odasan.
2: Amen.
1: Imotalori omo e odasan.
2: Amen.
1: Imotalori se odasan.
2: Amen.
1: Ima wadofo.
2: Amen.
1: Ima wadofo.
2: Amen.
1: Ima wadofo.
2: Amen.
1: Ima wo nijo.
2: Amen.
1: Àwọn tó láwọn fẹ́ gba ìjẹ́ lẹ́nu ọmọ ẹ lórúkọ Jésù ìmọ̀ wọn dasán. Àwọn tó ń pinnu àti dá dúró ìmọ̀ wọn dasán. Wọ́n ní mọ̀ wọn ò ní jọ. Ẹni bá fi ìka rẹ̀ sí à prógrámù yìí lórúkọ Jésù ìka ìpinnu bí ènìyàn kò ní ràn lórúkọ Jésù. Ìwọ́dà ṣẹ́gun. O ti bọ́. O ti bọ́. O ti bọ́. In the name of Jesus. Sọ pé mo yege. Àṣẹ mo bẹ́. Jésù olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Jákèjádò àgbáyé. Àdúrà mi ni pé wà ní testimony. Wà ní testimony. Wà ní testimony. Ogún òru burú gan o. Àwọn tí máa ń fi òru ṣiṣẹ́ ibi. Wọ́n ṣe torí pé wọ́n mọ̀ pé àwọn kan ti máa sùn. Àwọn tí ń fi òru ṣiṣẹ́ ibi wọ́n mọ̀ pé wọ́n ní rí àwọn. Òkòkòdò ṣiṣẹ́ ibi. Ẹ má gbàgbé pé inú òkòkò náà ní òru náà lọ́lọ́ máa ń tú ènìyàn sílẹ̀. Tí ayé bá fi òru gbógun Ọlọ́run dẹ̀ fi òru tú àwọn èèyàn rẹ̀ sílẹ̀. A sọ ní pàtàkì àwọn ọmọ Israẹli. Wọ́n kó wọn ní ìgbèkùn but ní olúwa jà fún wọn. Ó dẹ̀ tú wọn sílẹ̀. Ó dẹ̀ sọ wọ́n lómìnira. Mo gbàdúrà gbogbo ẹni tó rí mi gbọ́ lórúkọ Jésù wà dé òmìnira.
2: Amen.
1: Wà dé òmìnira.
2: Amen.
1: Wà dé òmìnira.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Oru tí wọ́n pè lóru ìràpadà. Oru ìràpadà ìwọ́ gbọ́rí. Tó yẹ pé a fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ mo dẹ̀ pé oru yẹn ní oru ìràpadà fún ọ. Wàá mọ̀ pé kéèṣe ìmọ̀ èèyàn. Tó bá jẹ́ ìmọ̀ èèyàn mo máa tó yẹ kí n pè é. Ẹ̀mí Ọlọ́run tọ wa. Òun tí a ó pè é. A fẹ́ ra ògo ẹ padà. A fẹ́ ra àsìkè ẹ padà. Yín tó kú ní ara rẹ a fẹ́ ra padà. Iṣẹ́ tó ti kú àfẹ́ ìràpadà òru ìràpadà. Mo fẹ́ràn ẹ̀kọ́ ìwé orin ìhìnrere wa. Tí n bá ti rántí ìbàjẹ́ láàrin èrò mo wà tí ò bá sáyà tí kò máa kọ sínú. Orin yẹn lọ́ba yìí pé

0: immortality what to come in my one in your amen in my one in your amen in my one in your amen in my one in your amen in the name of Jesus amen awon ele sa elele ma ka ni se o ki lororo si o le mo igba to ba sele nu aye e ti wo na ni testimony wa mo pe ororo ise lasan mo so lana pe egbo ti ma tu se ni ojo monday e mo ye ri ta ma ngbo nipa mantu yi a fun e lofe ororo e mo ye ri la ma eri meta ni wa gbo nipa ororo la ro e mo de mo pe ororo ma sise fun e in the name of Jesus
1: praise the Lord oruko mi ni kika lomo adigun mo dupa lowo olorun baba se bi oba ni ose to koja sunday ta wa bi ba ni mo pa ro mo mi oya ara o je oya o po to extend agbalagbo mo to wa le oko to tin bi mo o da ku sere ni won o de pe mi on lati do friday lo ti bere be mi se wa nlo mo wa ya ni odo won wi pe oyin ti won fun wa kemi na lo to si won lenu ni ba de be ma ni kilo de lawa ya omo mi lo ni ka won ma pe o pe ke nwo o se lo ka n da ku sere o pe sugbo sa so pe e ma ko mami hun olorun baba se bi oba wa laye ko sa ma pe mami hun ngba ti ma de mo ni gba anu kilo de wo bo sere o de ni ko ma pe ni oni se be lo shoshi abi olorun se bi oba o si laye mo ba gbe ororo mo gbe oyin mo sa dupe lowo olorun baba se bi oba to wa se mo ti wa laye o
2: ko yi nitori wa se
3: your name and what that has for you
4: this is baba and lesho abi mo dupe lowo olorun se bi oba nipasẹ ororo ọlọrun gba ogo lori aye ọmọ mi lati 2019 lo ti se tan tabi process and admission ti ko ori but last year o ti su ọlọrun o se mọ mi ni ko jẹ ko se so that is exam last year so ma kẹtu ju eyi to ti se sẹyin lọ so o ti se aṣa n retí admission ara admission ba se pe ọgá ẹnìyẹn wa ni pe course omu o pe o ti pọ nbẹ ju pe ko change course asafun lowo o ni ka mo wa sanwo a change course ati ma dijo keta ari esi a ba tun pe o wa so pe lati to change course or ko change school mo ni ah bo lo bi se ru yen emi o se yen mo mi change school omo e sa ke o be lo bi se nje mo sa be mu ko lo bi se wa to ade aro monday dadi wa so pe o se yen ni o se ororo ni last year that was september bi october sha won ni o se ororo ni a wa yi o láwọn ọmọdé tá ń gbọ́ rí òwúrọ̀ pé ká fi òróró ipasẹ̀ òróró tí ọlọ́run dá sáwọn olórí lójú ọ̀la pé ká fi bí ọlọ́run fún gbogbo ibi tí kò ti sáyè fún wa pé kí ọlọ́run fi ààyè gbà wá níbẹ̀ bí mo ṣe sọ jíìnìyẹn mo kàn lọ mú mọ́ọ̀tù kan ni nínú àwọn káṣí tí mo kọ sílé mo bá lọ gbé òróró kan náà òróró tí mo gbé mọ́ọ̀tù mo ṣáà mú òróró inú òróró kékeré tí mo gbé sílé mo ṣáà bú sórí mọ́ọ̀tù yẹn mo bá lọ síbi píkṣọ̀ tó wà ní pálọ̀ tí wọ́n fi fún bẹ́ẹ̀dì mo ṣàbòrò ẹ̀ sílẹ̀ mo ṣàfihàn èmi náà bẹ́ẹ̀ àdúrà pé ọlọ́run ṣe bí ọba bá ṣe parí ìrè owó láàárín ẹjọ́ monday yẹn gbogbo bí sọ́tí ní kò ṣe ayé ọlọ́run o bá mi fààyè gba ọmọ mi jẹ́ kọ́rọ́ admission ọlọ́run bàbá ṣe bí ọba fààyè gba ọmọ mi bàtà máa di alẹ́ ló bá pè mí mọ́ mi guess what wọ́n ti fún ọ mo ní à ló bá ké ló ń ké pé that was the day pé ọjọ́ ẹ̀ ni ọjọ́ tí inú òun dùn jù èmi náà bá sunkún pé ẹjọ́ ẹ̀ ni inú tèmi náà dùn jù ẹ̀rí mi nìyá o.
0: hallelujah.
5: orúkọ mi ni ẹja john rẹ ni láti ẹni ká branch ọba tí ní ìpàdé ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí ní ọba tí oluṣẹ ìyanu ó ṣẹlẹ tó ń jọ monday ọkàndínláàrọ ìgbàdí pé èmi bí àìsàn gbé má àwọn nígbà wọn ti bí sẹ pé omi níka ní ṣe ní ọmọ ti kàrà mọ mọ èpo ní ẹ kò lè lé ní ẹmọ ẹgbẹ ṣe ní ọmọ ilé tí ó bẹẹ yàrá ìyàrá ìṣọ bí pé kí n bí òun ní ìṣòro pa kí n ṣe bí òun ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣòro ní ìṣ wájú ọgbà jáde kàá sílẹ̀ yìí ní ọ̀sẹ̀ tó máa rí ìrìn tí sẹ́kọ̀ lórí ní ọ̀tẹ́lẹ̀ tó ká ní ẹsẹ̀ yìí máa rí pé láti ní bóòfù ẹ̀jẹ̀ ló jẹ́ bóòfù lájú yìí ní wáṣí ní fífi wọ́ọ̀dù ìlú gbẹ́jà lọ.
0: ló kọ jésù wà á dìde mo rọ ọrọ jáde báyìí ní ìgbèkùn tó wà ó tú ọ sílẹ̀ ó tú ọ sílẹ̀ ó tú ọ lọ sílẹ̀. Ọ̀gànjọ́ òru la da òróró lẹ́mi ní orí. Mo kọ̀nẹ́ẹ̀tì òróró yẹn mọ́ òróró tí a ṣètò sílẹ̀. Gbogbo ẹ̀dá ènìyàn tó bá lóró ọ̀fẹ́ láti gbà á lórúkọ Jésù lẹ́yìn òróró yìí ìwọ náà máa ga. Wà kú olúgbé. Wà kú olúgbé. Wà dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ máa ń sọpọ́tì sẹ́yìn ni yẹn máa gbàdúrà. Mo fẹ́ sọ gbólóhùn mẹ́ta ayé àdìdì. Wà á dolówó. O ní mọ̀là tó wó kọ. In the name of Jesus. Bó ti ń san rẹ̀ rẹ̀ tó fi ń sọpọ́tì wa lórúkọ Jésù bẹ́ẹ̀ ló máa ga. Àwọn ọmọ rẹ̀ ó máa ga sí. Wà á jẹ wọn mọ́. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Lórúkọ Jésù wà á ráàánú gbà. A ti múra Canada nìyẹn o. Mo gbàdúrà lórúkọ olúwa ire rẹ̀ á tẹ̀ ọ́ lọ́wọ́. Ire rẹ̀ á tẹ̀ ọ́ lọ́wọ́. Tó bá tẹ̀ ti lọ Facebook wa o ti ní nọ́mbà tó rẹ̀jísítà kan sẹ́ẹ̀dì orúkọ síbẹ̀. Ó parí lórúkọ Jésù ló máa ráàánú gbà. Wà á ráàánú gbà. In the name of Jesus. Ẹ já wo ìwé mímọ́. Ìwé Hebrew orí kọkànlá ẹsẹ̀ ìkarùn-ún. Hebrew orí kọkànlá ẹsẹ̀ ìkarùn-ún. Owó báyìí pé ẹwú tẹ̀lé mi. Nípa ìgbàgbọ́ ni a ṣe lókun nípò padà.
6: Nípa ìgbàgbọ́ ni a ṣe lókun nípò padà.
0: Kí ó má ṣe rí ikú.
6: Kí ó má ṣe rí ikú.
0: Nígbà kejì. Nípa ìgbàgbọ́ ni a ṣe lókun nípò padà.
6: Nípa ìgbàgbọ́ ni a ṣe lókun nípò padà.
0: Kí ó má ṣe rí ikú.
6: Kí ó má ṣe rí ikú.
0: Ìgbà kẹta ajá kapọ̀ 1-2-go. Nípa ìgbàgbọ́ ni a ṣe lókun nípò padà. Kí ó má ṣe rí ikú. Mo gbàdúrà lórúkọ Jésù ti Nasareti àṣẹ ìràpadà ọlọ́run ó yẹ kó wọnú ayé. Kó wọnú ayé. Kó wọnú ayé. Wà á ráàánú gbà. In the name of Jesus. Ọwọ́ àràrà dúrà tá a máa gbà lálẹ́. Aago mẹjọ ó máa ní agbára. Mo ní gbogbo ẹ̀yin tí ẹ wà nílẹ̀ ọba orílẹ̀-èdè kólé tẹ bá ti wà tó ń wojú olúwa fún ìwé ìgbélu ẹjájọ pàdé láago mélòó láago mẹjọ apostle doctor SMO Mustapha JP bàbá ṣe bí ọba màá gbàdúrà fún yín briefly lórí ìpàdé dandan ni o gbọ́dọ̀ ní testimony. Gbogbo ẹ̀yin mọ́lọ́tẹ̀ wà ní Canada tẹ wà ní America ẹ kú múra ìgbàlejò wòlíì. O máa lágbára ọdí 18 ọjọ́ náà dé tán lórúkọ Jésù wà á ráàánú gbà. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tá a jọ ń lọ sí Jọ́dánì tá a jọ ń lọ sí Israel ní October 12-19 a kú múra. Mo ní ọ̀pọ̀lọpọ̀ ò tí ì san owó rẹ̀ tán ọ̀pọ̀lọpọ̀ ti san tán ẹlòmíì ò tí ì san kankan olọ́jọ́ sì gùn ọjọ́ kankan ò gùn múra sílẹ̀ tí ẹ kọ̀mí ti ara ẹ lórí ẹ̀. Lórúkọ Jésù wà á ráàánú gbà. Wà á dẹ̀ ṣe bí ọba. In the name of Jesus. Gbogbo ọlọ́jọ́ bí òní wedding anniversary mo gbàdúrà fún yín lórúkọ Jésù ọjọ́ yín ọjọ́ ayọ̀ ni ìgbéyàwó yín ti ayọ̀ ni mo pàṣẹ ayọ̀ ìbùkún àti ògo sínú ayé yín lórúkọ Jésù oyá gbà. Lórúkọ Jésù oyá gbà. Ayé rẹ̀ kún fún ayọ̀. Ìgbéyàwó rẹ̀ ó kún fún ayọ̀. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Yàwó àwọn celebrant orúkọ wọn wà ń bí. Number one, Bọ́lárìn wa Yetunde Olúwakẹ́mi. Fúnmilayọ̀ Ọlápẹ́jú. Ọládiméjì Christiana. Àti Adéyẹmí Basirat. Happy birthday to you. Lórúkọ Jésù ẹ̀ máa ráàánú gbà. Ẹ dẹ̀ ṣe bí ọba. Mo bless àpẹẹrẹ àgbọ́ ẹ. Mo rí bọ́nú owó ẹ̀jẹ̀ Jésù. Oya gbagbara. Ayé ẹ di ọ̀tọ̀. Wà kú lẹ́yìn lásán. Jésù olúwa wa. Kọjú sẹ́nìkan fi dá lójú báyìí pé.

káyé yẹ gbogbo wa káyé yẹ gbogbo ẹ̀yí tí ẹ̀ ń gbóhùn mi lórí ìkànnì jordan 105.5 FM James Adesina náà ló ń bá yín sọ̀rọ̀ the uncertain CEO professor dókítà orí ètò ọ̀nà àbáyọ.

ètò ọ̀nà àbáyọ òun náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ lórí ìkànnì ìjọra 105.5 FM. ẹ lórí ètò yìí ẹ wò láti máa ń kọ yín lórí àwọn iṣẹ́ tí ẹ lè ṣe, àwọn ìṣòwò tẹ́ ẹ lè ṣe, àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé tí ẹ bá kọ́ ẹ̀yin náà mọ̀ ẹ mọ̀ rí owó ẹ ní ọ̀nà púpọ̀ tí owó yóò fi mọ̀ wọlé. Àwọn ẹ̀kọ́ tí a mọ ń kọra wa náà nìyẹn. A máa ń gba ara wa níyànjú lórí ìgbésí ọlá, ìgbésí owó, lórí ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ torí ọ̀nà àbáyọ ó jẹ́ ọ̀nà púpọ̀. Ọ̀nà tí lágbájá, ọ̀nà tí táyé gbà tó fi ní àbáyọ, ó yàtọ̀ sí ọ̀nà tí Kẹ́hìndé ó gbà o. Iṣẹ́ tó jẹ́ yín lọ́wọ́ ó lè má jẹ́ lómìnì lọ́wọ́, iṣẹ́ tó jẹ́ ẹlòmíì lọ́wọ́ ó lè má jẹ yín lọ́wọ́ o. Bí elédùà bó ṣe ṣẹlẹ̀ ayé nìyẹn. Nítorí náà láàfin mọ sá eré tá mọ gbìyànjú ọ̀la tẹ́lẹ́dù ó fi mú wa já sínú ọ̀la. Ètò yìí òun náà lẹ ti kọ́ ẹ̀kọ́ yunifásitì ni orí ẹ̀kọ́ yunifásitì orí ẹ̀rọ afẹ́fẹ́ ìyẹn lórí rédíò òun náà lẹ ń gbọ́ lọ́wọ́. Yunifásitì Owó, Yunifásitì Ọ̀la tẹ́ ti kọ́ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe gan. Bá ṣe máa ń ṣe lórí ètò nìyẹn. Ní gbogbo ọjọ́ ọgbọ́ Thursday ni a ti máa ń bẹ̀rẹ̀ ètò yìí. Ètò yìí ó sì tún máa wáyé náà ní ọjọ́ Friday, ní gbogbo ọjọ́ Friday. Tọ́lá èmi àti MC Ìràwọ̀ òun náà lájọ ṣe ètò lọ́la. Òun ni ó tukọ̀ ètò lọ́la tí màá sì jẹ́ ẹni tí ó mọ̀ ọkọ̀ yìí ní lórí àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe yàtọ̀. Torí nǹkan tẹ́ ẹ ṣe fógun ọdún tí ò jẹ yín lọ́wọ́, ṣóhun náà lẹ tún fẹ́ mọ̀ ṣe lọ ni. Business tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ yẹ tí ò jọra wọn, ṣe tún fẹ́ continue business yẹn náà ni. Ìwé tẹ́ ẹ kà, tẹ́ ẹ kọ́, ẹ tún lọ sún master. Lẹ́yìn master tún ṣe PhD, gbogbo òwe yẹn náà kí lẹ ti achieve nínú ẹ̀. Iṣẹ́ tẹ̀ ń ṣe yẹ, iṣẹ́ ọwọ́ tẹ kọ́ yẹ, ṣóhun nìkan lẹ fẹ́ jókòó sí, ẹ fẹ́ jókòó lé lórí tó yẹ pé ẹ fẹ́ depend lórí. Torí mo kàn rí pé ojoojúmọ́ ni gbogbo nǹkan kan ń wọ́n sí, gbogbo nǹkan ń lọ sókè sí. In fact, mo wo fọ́nrán kan lórí ẹ̀rọ Facebook níbi tí arákùnrin kan tí ó ti ń ẹwo, ó kàn ń pariwo ni pé ẹwo ayé ti sóhun pé ẹja tóun máa ń rà ní ₦500 tẹ́lẹ̀, póun ti wá ń ra ẹja ẹyọkan, ẹja Titus ẹyọkan ní ₦3,500. Ó ní pé bóun ṣe ń rí nǹkan bó ṣe ń lọ yìí o, pé òun ò ní lè cope. Oríṣiríṣi ẹni ò parọ̀. Torí náà ni a fi gbọ́dọ̀ double hustle wa ká wò pé kí ni mo tún lè ṣe differently, business o ni mo tún fẹ́ já sí. Irú ẹni tó jẹ́ pé tailor ni, iṣẹ́ tailor ni ó ń ṣe, fashion designer ni ẹ. Kò sí nǹkan tó ní kó má mú àwọn accessory, àwọn nǹkan tó bá wọn bí aṣọ, kó mọ ta aṣọ, kó mọ ta bàtà, kó mọ ta go, kó mọ ta button, àwọn accessories tó fi ń ṣe aṣọ. Kò sí nǹkan tó sọ pé kó má mú mọ. Ìwọ tó jẹ́ pé fóun lòun tún ṣe, ó tún lè háàdì àwọn phone accessories mọ fóun tóun tún ṣe. Wàá máa ta àwọn accessories phones èmi làwọn pouch, wàá máa ta àwọn battery, wàá máa ta screen guide lẹ́gbẹ̀ẹ́ kan, wàá mú mọ fóun tóun repair. So gbogbo nǹkan nínú ayé tá a wà yìí lórílẹ̀‐èdè yẹn tó bá máa làlùyọ, tó bá máa lọ́nà àbáyọ, ẹ kàn ní máa jókòó kẹ́ ẹ mọ wojú kan ṣoṣo. Ẹ gbọ́dọ̀ máa gbé ojú yín kẹ́ mọ 360 ni. Ẹ máa turn orí yín ni láti máa wash out fún business. Mo tún lè ṣe lẹ́yìn, business mo lè ṣe níwájú, owó ni mo lè ṣe lẹ́gbẹ̀ẹ́, èwo mo lè ṣe ní ọ̀tún mi. Ẹ máa wash out ni o láti wò pé kí ni mo lè ṣe. Torí kò sẹ́dá tó mọ̀la, kò dẹ̀ sẹ́ni tó mọ nǹkan tí ó ṣe tí ó fi pínlẹ̀ ọ̀la. Nínú ìgbìyànjú òun lè lédùà ti ń de wa ládé.

0: ne kotie ni wamo a 09063352 number ti e fi pe wole ni e ipe ti wole Peter je ka gbe ipe ye elu
1: e ka ro sir
0: yeah akojumo ki loruko yin ati te tin pe
1: Williams
0: lati bo
1: lati my 12
0: lati my 12 o ye dasi tale yin robo yo bi
1: ọjọ́ tẹ́wọ́ ẹ̀dọ́wà smith ẹ máa fi ẹwọ́ sí because ọjọ́ tẹ́wọ́ smith ó ti pẹ́ jù láti january so ọjọ́ àti lọ́sọ̀kẹ̀ àná tẹ́wọ́ ó fẹ́ ta smith kò ní fún smith sílẹ̀ láti january
0: ókè
1: kò máa tà
0: kò máa ta
1: so kò dábẹ̀ ọ máa fi owó sí
0: ọ máa fowó sí ẹ ṣe arákùnrin Williams thank you so much ẹ ṣe arákùnrin Williams wọ́n pè wá sọ pé ẹ̀wò ó máa fowó sí ni o pé ó kàn lè ra cement kò kàn kó sílẹ̀ báyẹn kò wá expect pé ẹni tó ta cement fún wa máa wo cement lójú àkórí báyẹn náà nǹkan táwọn sọ nìyẹn o ẹ ká tún gbọ́ látọ̀dọ̀ ẹlòmíràn hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Aki loruko yin ati bi te tin pe.
1: Oko mi ni ogbeni Olale kan lati Iyana Paja.
0: Olale kan lati Iyana Paja. Oya ta le eyin ro po je bi. Se eni to lo ra cement ni to kan dale ti o gbe lo. Leyin osu meyin to wa pada wa pe oya mo fe ko cement mi o ti cement de ti le to ti gbowo lori. Ta lo je bi na mi ji. Se seller. Àbí tó sọ pé o gbọ́dọ̀ fowó lé o gbọ́dọ̀ fowó sí kó tó lè kó símẹ́ǹtì ni o ta ló jẹ̀bi náà méjì àti báwo lè ṣe máa dárú ẹjọ́ báyìí.
1: Ẹni tó ń ta símẹ́ǹtì ò jẹ̀bi o.
0: Kò jẹ̀bi.
1: Kò jẹ̀bi rárá. Torí èèyàn fọjà lẹ́ láìta o. Lẹ́gbẹ̀ẹ́ mi fọjà ẹ̀ lẹ́ láìta.
0: Kọ́
1: ẹ fọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn di gbogbo àdàlà mọ́ tó ń lọ ní Nàìjíríà ń sìn. Ojoojúmọ́ ni ọjà ń gbówó lóró. Nígbàtí ọba bẹ̀rẹ̀ lọ́jà ní ìgbà pé kó wá fílẹ̀ pé àìyíkọ́ ti ó kalẹ̀ láti bí oṣù mẹ́rin tí ó wà kó ọjà ẹ̀kọ́ nígbà kó wà máa wò ó ní wà máa wò bẹ́ẹ̀ láìta ni a kò gbọ́ sí bẹ́ẹ̀ o gbọ́ sí bẹ́ẹ̀.
0: So ẹ̀yin ní sìn sẹ́là ẹni tó tajà lẹ́yìn sọ́pọ́ọ̀tì báyìí.
1: Bẹ́ẹ̀ni o, ọmọ náà ọjọ́
0: oníṣòwò ni gbogbo wa o. Ẹ̀ka tiẹ̀ tún gbọ́ látọ̀dọ̀ àwọn mìíràn bóyá màá tiẹ̀ mo fá káwọn kan tiẹ̀ sọ́pọ́ọ̀tì ẹni tó lọ ra ọjà yẹ because èmi wo pé mo ti ra ọjà mi mo dẹ̀ ti fún yín ní mo ti gba receipt so evidence of payment wà so anytime mo lè wá after 1 year because bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí so ó dẹ̀ ẹ̀kan dẹ̀ kó ọjà yẹ fún so ẹ̀yin náà ẹ̀ dá sí hello.
1: Ẹni yẹn ó kò trust síbẹ̀ tí fi ajá lọ́dọ̀ ẹni ti bí. Ó dẹ̀ fún ní sí. Ó ṣẹlẹ̀ sí mi náà. Kò sí nǹkan tí mo wá sọ fún ẹni ọjọ́ ẹ̀ pápẹ́ sìmẹ́ǹtì wálẹ̀. Ṣé o máa ní owó yẹn ò ní kọ́dọ̀ kọ́dọ̀? Rìsíìtì ti wà níbẹ̀. Owó náà fún ẹ̀ sọjà ó kì í sọra jí ni. Ṣẹ̀bá wà níbẹ̀ kò lọ́ọ́ ní kankan láti ní kó máa kọjá yẹn lọ. Ní àwọn akọ́jà yẹn lọ bọ́jọ́ pé ọ̀dà bí lọ́lẹ́ ní ti rí kọ́sọ́mà yẹn bá ní kó fowó pin ṣé láti jẹ́ ti kọ́wọ́ yẹn sọ́dọ̀ ẹ̀dọ́ ti ń ta ìjà ṣé kò jèrè ń bẹ̀rẹ̀. Ebi ká máa rí lè sílẹ̀ bára wa.
0: Ó ti jèrè nínú ẹ̀ àbí.
1: Ó ti jèrè ní ọjà yẹn náà. Ó kì í náà kẹ́ni kọ́ńpìnì ló sanwó fún. Ṣé kọ́ńpìnì ló fún íńtírẹ́sì ni? Ẹ̀bí tán bára ja wọn kì kò dẹ̀ sọ lóòrùn kó sáwọn kọfẹ́ ni o bí ète ni o
0: kó má gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ kẹ́ni
1: ìyá mi kó má gbowó kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ kó fà á mọ́ra ni
0: mo ti wa o ti wa gbe lo si police station o ti
1: gbe lo police station number 1 ma ya ni city lowo o ba je ohun lo ya owo lowo e to la ko sile so ma ni nje to da foju ko yen se ko ni so ko ni meni yen amu o lo ise o ma lo odaju
0: o ma lo
1: o fa to bẹ́ẹ̀ni wọ́n máa tọ́ ọmọ náà bí ló máa kù.
0: ló máa kù ló máa kù ẹ ṣe ẹ ṣe.
1: wọ́n lò gbẹ́gbẹ̀lẹ́ ní
0: ẹ ṣe ẹ ṣe kan ẹ máa gbé ẹ máa bá wa bẹ́ẹ̀ tó lọ. 09063352 ẹ nọ́mbà tẹ̀yìn náà fi dá sí nìyẹn báwo lè ṣe rí sí ẹ ló ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ kí lórúkọ yín àti ibi tẹ̀sí ń pè. ẹ
2: lọ.
0: ẹ ti wà lórí afẹ́fẹ́ kí lórúkọ yín àti ibi tẹ̀sí ń pè.
2: ẹ káàárọ̀ sà mo pè láti ògidjo.
0: kí lorúkọ yín.
2: orúkọ mi ìyá mi máa rẹnu.
0: ok láti ògidjo ó yẹ dá sí ta lẹ́yìn wò pé ó jẹ̀bi àbá ọ̀nà ṣe kan ṣe báláǹsì kéèsì yìí.
2: bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí kò sí pé ẹnìkan jẹ̀bi bẹ́ẹ̀ pẹ̀tíkọ tí mo rò wípé ẹni ẹ̀ tó ra cement sílẹ̀ ó dẹ̀ kó owó sílẹ̀ ó fáyà ó ti lọ ó lọ kò sẹ́mi ìtumọ̀ kan tó ń ṣẹlẹ̀ kò lè dédé jókòó sílẹ̀ bẹ́ẹ̀ yẹn náà. ìgbà tí epo ti dé yẹn ẹni yóò ti fowó yẹn tàjà lásìkò fún mẹ́rin ó ti jẹrìí mi owó yẹn náà ó ti tàjà yẹn ó ti kọ́ mi wá ó ti tàjà yẹn ó ti kọ́ mi wá kótó ènìyàn kótó wá ìyẹn ló jẹ́ kó rò kàti sà ó ti jẹrìí láàrẹ̀ ó jẹrìí láàrẹ̀ gan ẹjú kó kọ̀ jẹ fún kó ní kó bá fa wàhálà kó kọ̀ jẹ fún kó máa lọ ọjọ́ mi ó sì lè máa lọ ó sì lè rán èèyàn wá pé ẹ lọ síbẹ̀ kẹ́ lọ rajà pé ó já sí rí
0: ni ẹ ṣe ìyá marvelous ẹ ṣe gan ẹ máa bá wa lọ àwọn sọ pé wo pé ó ti jèrè lórí owó yọ rẹ́dì kò ní láti sọ pé ó tún fẹ́ gba ẹ̀mí ìmọ̀ nǹkan táwọn sọ nìyẹn o bóyá kílẹ̀ báwo lẹ̀ kílẹ̀ yín náà tún rí sí ẹ̀lú ẹ̀ káàárọ̀.
1: ẹ̀lú ẹ̀ káàárọ̀.
0: ẹ jẹ́ yí rédíò yín lọ sílẹ̀.
1: ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀ yí rédíò yín lọ sílẹ̀.
1: mo ti yí lọ rẹ̀ mọ̀ṣúùdù ọlábànjú ló sọ̀rọ̀
0: mọ̀ṣúùdù
1: ọlábànjú yà láti kòròdú kẹrìn.
0: láti kòròdú
1: ọyẹ àlìfù market
0: ọyẹ ẹ̀dá ṣètò.
1: yà pàtó wọn sọ lórí ọ̀rọ̀ yẹn ni pé tí báńkì mi sọ ọmọ yìí kò sẹ́ni tó gbẹ̀bí ní ọmọ yìí
0: kò sẹ́ni tó
1: gbẹ̀bí ọ̀rájà ọ̀rájà kò sẹ́ni tó gbẹ̀bí pé ọba tún ká tó wò náà ẹ̀ńtó báńkì mi sọ ẹni tó wọn ta tó tó wọn tó ta fún wọn tó wọn wà kọjá yẹ kó ti kọjá ẹsẹ gbẹ kan fún wọn. kó ti fi lẹ pé at least any time wọn lè di wọn kọ nàìjíríà kẹdẹrin ojó sójú kan. dájọ pé kí n sì bọ́ra tó bá pé ọmọ oṣù mẹ́tẹ̀ẹ́ láti di tó rà ní ìlẹ́gùn tó wá sọ ní 9000 kò máa ní sọ pé kò fún wọn tó bá dùn fún wa kò máa ní fún wọn ní balance tẹ̀ra.
0: bẹ́ẹ̀ni
1: nǹkan bẹ́ẹ̀ kó sọ fún àmì kan nìkan kó mú lágídí fún ó yẹ kó gba kó bẹ̀ẹ̀ sí gan ni pé ẹ̀yin náà mọ bí ṣe sọ nàìjíríà kiri evitan nìkan máa ń wọ́n evitan nìkan máa ń kò sí nǹkan tó wálẹ̀ tó lọ sókè nàìjíríà tó padà wálẹ̀ rí.
0: tó padà wálẹ̀ rí.
1: kò sí nítorí ẹ̀ gbogbo gbogbo ajọ mánìjì ara wa ń fi mi nǹkan tó yẹ kó ṣe ni pé ẹsẹ̀ àgbàdìmí sá o iná ni kò ti pẹ́ tó fi dókòkò àkó sìmẹ́ntì ẹ̀ èyí sọ́lé ìwà jálẹ̀ kó wọ́n pé kó kún fún ẹ̀fún nǹkan kókó máa kókó tó wọ́n ra kókó sí wù bẹ́ẹ̀ kó kájẹ́ kọjọ́ mi ṣe fúnra wọn ni ojúlówó ojú sàánú náà wọ́n fúnra bẹ̀rẹ̀ mọ́ bí kọrin ti ní nàìjíríà.
0: kọjọ wo ṣe fúnra wọn.
1: ó yẹ kó bẹ́ẹ̀ ni ẹ̀sà mọ́tẹ̀jẹ 10,000 kò ní sọ 100,000 mọ́tẹ̀jẹ everybody kàn fún ikú kan ẹ bó ṣe wọn ni tó bá wẹ̀ kó ra ni tó bá wẹ̀ kó máa ra ni kò sí ìkọ́ tó kàn wọ́n wọ́n ti wọ̀ ká máa ra náà ni. nǹkan tó ní kọ́ rí síbẹ̀ ni pé kò sí bẹ́ẹ̀ mo sọ pé kò sí ká bá ní ká wò sóòtù ẹ tó dẹ̀ ra sìmẹ́ntì lẹ̀ náà onímọ̀ kí sìmẹ́ntì wọ́n wọ́n jọ gbẹ́ kọjọ mọ kọjọ ṣe fúnra wọn ni torí pé kí ni òun náà ra ni ó máa ta ni tó bá dẹ̀ sí sìmẹ́ntì pé sìmẹ́ntì tí mo rí sí ọ̀rọ̀ tí mo lè advice wọn ní kọjọ ìwò ṣe fúnra wọn nítorí pé kí ni tabajọ ìwò ṣe àjọ máa bí ẹ náà ní
0: kíjì àjọ máa bí ẹ náà ní ó yé mi ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe àwọn sọ pé wọn kànjọ bí ẹ ni ò kànjọ báláǹsì ẹ ni nǹkan táwọn sọ nìyẹn so bóyá ẹyin náà tún ni awon advice there you know fe give lori oro yi tori jaye ni agbara gan bara won fa o le ko cement le baye o ti sanwo o wa ko cement e wa o kan sare de after 4 months pe o fe gba o fe koja o le koja e lo baye na emi na sanwo security for ja nkan ti on pariwo ninu oja niyan won kan bara won fa gan to bi ko ra won de police station ki le ri se hello
1: hello sir
0: Elo e ka lo oruko yin ki loruko yin ati
1: se tin Femi loruko mi lati Agbara
0: Mr Femi lati Agbara o ye da seto
1: e jo sa se ri eni to ta oja yen ika la won yen to ma nse be yen ika to ti wo pin lori oja oloja eyan fun e lowo oja o so won o gba receipt ki lo de ti wo ti ko oja titi e to ti so won fun ko se gbe kan o da nkan bo si be o ti ra ile you want to da po mo da je wan ta ko to ba ko lo court o ma je bi na se ko wa ni court o wa ni constitution nigeria pe to ba da ja to ba ko to ba de na to ba di to ba won si ba fun won si to wa ni constitution ba be o ma je bi o ma je bi ko so godo le da ika la won to ma nse be ika o di sele se ni di a de fa a fa ba je a ko lo si station o do lo court
0: Dai pe de talk ye ti je ko ja 090 0906000 3352 hello hello
1: hello ka ro Olari waju lati ilu Sada o ye da seto baba do so don tin abaye abaye point number 1 to ba ye pe cement ti reduce owo se o ma da o pada fun e awon awon ara ma se awon we are so wicked we are so wicked to ba it's just like bo awon ton tepo tepo ba won le ni se wa dare ajo ti pump tepo ba diwo ko si ko do jo be o ma na won ni o stop lowo a ko ma blame government ni e ka ni wa we citizens we are so wicked e ni ji mo so pin yi o chele ti ni dada business ni se business tire ni to ko se oro wo gitiri ti ko to ma ba so wo at that moment ma separate stock here so to ni se ndo sa
0: o ye mi sa
1: ma separate stock here to mo ni different customer to e pe bi agba mi nitori transport o le ma ri moto abi nkokon o le take month I'm telling you all them are wa loto ni o di sowo so any day any time to ba wa okay o di dey moto wa pe ni ya okay ma pe warehouse this o je fun we are so wicked thank you
0: e se go e se awon so pe o ye ke ni seller ye ko release oja e ni o ko ye pe ko ye ko delay rara hello e karo
1: hello e karo
0: e karo
1: ayo le de sina lati yakute
0: lati akute o ye da seto
1: seri eni ye to ta oja yen o ti gba o ti ta oja yen o ti na owo yen o ti ro pe ni o ni wa mo that is why to se se to se o ti na owo yen o ti ro pe ni o ni wa mo wa mo lati jo owo yen pada o ni lara idi ni yen to se yari wa lowo import ko si n to buru ju kenya ara ọja ko mo wa mo iru ti o mo to sele si n to si osi wa mo ta lo ma sanwo ọja ti o ni wa mo kenya o ni ri so o n fura e alabosi eyan ni ko si n to pe ti e kẹni ẹrẹ kọja pe lati jọ yi o ẹ ti wa mo amọ ni sele bọti ẹ kan fi nkan kan lori kini kẹ ma ko lọ to ba se dada pẹlu ẹni yẹn kilasi ọlansi kẹni yẹn o ni pada wa mo kọmọ wa mọ gan ko ma ma juwe fáwọn èèyàn pé ẹlọra jàǹgbẹ ẹlọra jàǹgbẹ látara bẹ a ma make customer more than máa yẹn.
0: Okay, all right, ẹ ṣe gan ẹ ṣe. Peter, yẹ ká gbọ́ orin díẹ̀.

0: Lórí ètò yìí ẹni wàá ta ọjà yìí ẹni wàá polówó ọjà yìí ẹwà polówó iṣẹ́ tí ẹ bá ń ṣe ẹfẹ́ ṣe sẹ́mínà ni ẹwà ṣe polówó lórí prógrámù yìí ẹ má lè reach millions and millions of people àti wọn gbọ wà ní gbogbo Èkó àti Ogun state ẹ láǹfààní láti ta ọjà yìí láti ta nǹkan tí ẹ bá ń tàyẹ láti ta fún àwọn olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ lórí ìkànnì ìjọba 105.5 FM. Ẹ bá wà wò ó pé mo fẹ́ wá ṣe ìpolówó lórí ètò ọ̀nà àbáyọ. Nọ́mbà wo ni mo lè pè sí?
1: Everybody, this is the sweet and it's about to get all funky today.
0: Fẹ́ bá mi sọ̀rọ̀ lórí ètò yìí láti wá ṣe ìpolówó lè pè lẹ́yìn ètò sí orí 08064 09 5598 08064 09 5598. Nọmba ti ẹ pè sí nìyẹn fún ẹyin tí ẹ bá fẹ polówó ọjà yìí ẹ fẹ polówó nǹkan tẹ ń ṣẹdá àbí iṣẹ ọwọ yín náà ni ẹ fẹ gbé lárugẹ torí ìpolówó ni àgúnmu òun làgúnmu iṣẹ òun làgúnmu iṣẹ tí a bá ń ṣe o bóyá ń ta ọjà ọjà àfẹ́kẹ́ ọjà wa máa tà ìpolówó náà la ṣe òun ni èrò fìmọ̀ ya wá sínú ilé ọjà wa níbi tá a ti ń ta ọjà. Abala yìí òun lẹ́tìmọ̀ kọ́ nípa àwọn iṣẹ́ tí ẹ lè ṣe business tẹ lè ṣe tí ẹ sọdowó bóyá tí ẹ ti ń gbọ́ mi ẹ ti ń gbọ́ mi ó ti pẹ́ díẹ̀ tẹ ti ń gbọ́ mi ẹ wá ní àwọn ìbéèrè ẹ láwọn nǹkan tí ẹ fẹ́ béèrè tí ẹ fẹ́ kí n kọ yín lórí ètò fẹ́ kọ nípa bóyá mo ti sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan sẹ́yìn ẹ wá ní ìbéèrè lórí wọn ẹ fẹ́ kí n kọ yín bóyá ọ̀gbẹ́ni James ẹ fẹ́ kí n jọ ẹ kọ wa ní AI ni o àbí ẹ fẹ́ kọ nípa nǹkan kan ẹ pè lè pè sórí 09060003352 ẹ pè lọ́wọ́lọ́wọ́ báyìí láti make a request yín pé ẹjọ ẹ kọ wa ní ilé àbí ẹ kọ wa níyẹn àbí ẹ ti kọ wa ní kinní rí ẹ tún wá fẹ́ ẹ fẹ́ béèrè ẹ lè béèrè any question kò bá jẹ́ offline business ni kò bá jẹ́ online business ni ẹ lè béèrè any question lórí ẹ 09060003352 lórí ètò yìí mo ti sọ̀rọ̀ dáadáa lórí artificial intelligence mo sọ̀rọ̀ nípa àwọn nǹkan tẹ́ lè fi ṣe bẹ́ẹ̀ ṣe máa sọ di owó mo sọ̀rọ̀ lórí social media marketing mo sọ̀rọ̀ lórí content creation bẹ́ẹ̀ ṣe máa create content ẹ máa pa owó àbíyàwó ilé a ṣe máa create content nílé tí mo pa owó láì jáde bíbá nílé náà ṣe máa create content àwọn side hustles tí a lè mọ ṣe gbogbo ẹ̀ òun náà ni mo ti kọ wa lórí ètò yìí mo tún sọ̀rọ̀ mo kọ wa lórí microtax business àwọn online iṣẹ́ tá a máa ṣe in fact gan àwọn fọ́nrán kan ti wà tó jẹ́ pé nísìnyí àwọn ọ̀dọ́ ti ń take advantage of àwọn platform yẹn worker tó ń platform ni o ẹ máa apply fún iṣẹ́ tẹ bá ti apply n ó mọ gbéṣẹ́ fún yín ó lè jẹ́ kí bí wákàtí bíi mẹ́rin sí mẹ́fà òun lè fi ṣiṣẹ́ lójúmọ́ tí ẹ sì mọ̀ gba owó àwọn míì ń gba tó 300,000 above ní ìparí oṣù owó yìí dọ́là náà fi máa ń san tán máa fi ṣe sí náírà òun ló máa ń wọ iyeyẹ wọ́kà tó ń ní kò dẹ̀ sí special qualification láti fi lè ṣiṣẹ́ ìbọ̀ ṣùgbọ́n ẹni tó bá máa ṣe àwọn wọ́kà tó ń jọ̀bù yẹn ìyàwó ilé lè ṣe àwọn ọ̀dọ́ wọ́n lè ṣe ẹni ẹ gbọ́dọ̀ ní ìmọ̀ nípa kọ̀ǹpútà ẹ gbọ́dọ̀ mọ bẹ́ẹ̀ ṣe lè lo laptop because laptop is one of the required tool tẹ máa ní láti ṣe àti pé fóònù yín náà ẹ gbọ́dọ̀ ní android phone méjèèjì yẹ òun ni nǹkan tó wá require so tí ẹ bá dẹ̀ ń gba bíi 300,000 jù bẹ́ẹ̀ lọ lóṣù láti lé láì jáde láì mọ sáré kiri ó dàbí pé ìyẹn náà ó máa ṣe díẹ̀ náà á ṣe díẹ̀ at least eléyìí tí ẹ máa dá fáwọn ọ̀dọ́ wa dáadáa so àwọn wẹ́bsáìtì yẹ platforms yẹ ti wà dáadáa tí a lè lọ apply tí a ti mọ rí iṣẹ́ gbà 09060003352 ó ẹyin tẹ bá ní ẹ ti ní àwọn ìbéèrè kan tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ ti ń gbọ́ ètò yìí tipẹ́ ẹ fẹ́ kí n kọ yín ní nǹkan kan ẹ pè wọlé hello.
2: Ẹ káàárọ̀
0: kí lórúkọ yín
2: àti ẹ̀ka. Ṣé ẹ̀ka láti yẹ wa?
0: alagba so de ki lati ye wa o ya e da se to
2: ah e to ga mu ala e ni gogo lo ba yin
0: okay
2: ma ti mo wa credit ni ti ko to lo di o o wa lo si station ga ti mo do station agbo gro so fun mi pe ibe o ma jare mi ibe tori to ba be se de owo ode o kokowo security o ma de lori owo yen mo wa soro ni mo si gba bara kilo ni gba lo fun soja ni mo fun soja to so bayi so ja ba ni se ni ju so ja ba muri se ju won so ja ba cosmetics ko lo ko sinu moto mo se ku mo se ko ko me ni de mi se ni won ni ni ke mo fun mori ba ni o ti ke ba se yen ni ke mo ti sa lo ni o so ja ni mo le gbe o ko da so an ba o
0: All right, I should go. Good luck, brother. I love being so Jeff, you know, cool cement. You know, cool, you know, okay, to look cool cement, you know. But yeah, you're going to the story, you're going back with gone. But I story to Moshe, you're going, you're going, low back with. So, I should go at the Kuru near Balay, Abala BT at my call hour. Lori and Moshe, Alice, at the Wojo from Wale, Uno Latiwaye. Sheri eyin ti e ba gbo ohun mi lowo lo bayi eyin ti e ba je student class yi e gbodo lo ko computer bi won se operate computer yen laptop at least get a that small laptop kan e mo eyin odo na te n gbo mi awon wo te fi lo nra awon nkan e lo nra awon irun bara batara soye te ba de ka awon wo ye jo e le ra laptop where your kan boya from 150,000 nera above eyan le ra laptop kekere kan ti a ti e mo lo te ba ni laptop te ba wa ko bo se le lo the easiest the simplest software to e ke le lo wo ni Microsoft Word te ba le lo Microsoft Word perfectly then you are good then te ba ni knowledge of artificial intelligence yen AI yen ma tun ran yin lowo daada fun eyin ti e fe mo gba ise lori ero ayelujara sugbon ma fun ni website kan website ti f mama se micro task job te mo sise nile e mo sise ni e ma apply ti e si mo sise ni towo te si mo rowo ni osusu ti e le mo gba ma fun ni website kan website e po sugbon ma fun leyo kan lori eto leni ti e ma lo sise le lori sugbon e ma ni lati create cv no Mani CV abi profile. I got to my introduce in okay, this is what I do. Can you come and yeah? Mani lati she ye no. Awati bawa near uri of lati ko computer abi lati ra laptop. Kini in got at only she differently, kila li she mato ko wa sheri P2P in ye person to person trading cryptocurrency trading ele ko ye no ele ko bi e se ma ma fi owo oyin ra dollar ati e si mo e fo oyin ra dollar te ba fo oyin ra dollar ton eta that is e mo ra dollar e mo ta dollar lori era ile jara iyen je business o je pe ko le kuta ko de si risk value o ko po rara risk inu e kere gidi go so e le se yen te ba ko mo pe mo ni owo kan ni apo kan to je pe mi o mo nkan ti mo fe fi se e kan le fi ra dollar e le fi ra USDT no ma npe lori awon bi app bi Bybit e le ra lori e lori app bi Binance e le store e si te ba ti wa ra e ma toju e then atun ma nse o tun ni be tun le fix dollar yi e fix e te ba fix dollar te ra abi f dollar e fi ra cryptocurrency kan e le fix e fun bi osu mefa abi odun kan pe okay oh, the next 6 months the next 1 year mi o ni fowo kan asset yi o cryptocurrency de ni owo ori ero aye lujara ni o atun le pe ni awon nu awon dukia ori ero aye lujara yen digital assets a le pe ni digital assets and te ba ni mo nipa e daada te ba mo owo mama wa lowo yin wa owo mama wa lowo to te ba fix owo naira yin si bank o da e ma ri ere sugbon ti e ba fix e in dollars in USDT times only for in

0: Ọ̀tún inú ìwé ìròyìn tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM. Inú ìwé ìròyìn Pọ́ǹtì gangan náà ni ìròyìn eléwà o. Lójúde ibẹ̀ náà ni wọ́n ti kọ́ síbẹ̀ wípé ẹni tí ó jẹ́ adarí fún ọ̀rọ̀ ìròyìn àti ọ̀rọ̀ ìta gbangba ìyẹn fún ìjọba ìpínlẹ̀ Kano gangan ni ó ti sọ̀rọ̀ láàárọ̀ tòní Sunusi Tofa ni wọ́n porúkọ rẹ̀. Wọ́n ní òun gangan ló máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan o tó sì ka ẹ̀sùn ọ̀hún bí ọ̀rọ̀ bíi kéèyàn ó fi ọ̀rọ̀ lọ́ọ̀yàn lẹ́sẹ̀. Òun gangan lọ̀rọ̀ yìí jẹ́ o fún ẹni tó ti gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kano ìyẹn Rabiu Musa Kwankwaso. Ó sọ ọ̀rọ̀ náà wípé ṣé ẹ rí Kwankwaso tẹ̀.
1: Everyday till payday.
0: Seven Tofa òun ló fi ọ̀rọ̀ ọ̀hún fílẹ̀ nílànà ṣíṣe ọjọ́rùú wẹ́lẹ̀dẹ̀ débi ó ṣe àṣehàn àfihàn ìyẹn ní òwúrọ̀ kùtùkùtù hàì. Níbẹ̀ ló ti sọ wípé ẹ wo ẹ má jẹ ń tàn yín ẹ já sòótọ́ ọ̀rọ̀ oníṣẹ́ rí Kwankwaso tẹ́ ń wò yẹn. Ó ní àwọn olóṣèlú wọ́n gbọ̀n wọ́n mọ ohun tó ń ṣe. Ó ní gbogbo ọ̀nà tí wọ́n ń tọ̀ láti rí dájú pé wọ́n kó àwọn èèyàn tí wọ́n jọ lábẹ́ bí àwọn náà ó ṣe rí nǹkan jájẹ lábẹ́ òṣèlú. Ó ní ẹ wò ó Kwankwaso lótìtọ́ lódodo ó lè má sí nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ìyẹn ẹgbẹ́ òṣèlú APC àbí kó má sí níbẹ̀ o. Ó ní ṣùgbọ́n ó ń gbìyànjú láti ṣiṣẹ́ láti gbogbo ọ̀nà tó ń rìn ló ń lọ sí inú ẹgbẹ́ kan sí ẹgbẹ́ kan. Ó ní òun gangan pé Kwankwaso òun ṣiṣẹ́ lábẹ́lẹ̀ fún ààrẹ Bola Ahmed Tinubu láti lè dé ipò gẹ́gẹ́ bí ààrẹ fún sáà kejì gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú. Ó ní gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano Rabiu Musa Kwankwaso. Ó ní òun ò sọ̀rọ̀ pé bóyá ọ̀rọ̀ ẹnu ó ní òdodo ọ̀rọ̀ báyìí lòun sọ wípé Kwankwaso Kwankwaso ń kọ́ o ipò òṣìṣẹ́ lábẹ́lẹ̀ láti ṣe láti rí dájú pé ààrẹ Bola Ahmed Tinubu òun làwọn èèyàn tún ṣe kíni ni wọ́n tún dìbò fún ipò Kwankwaso ṣiṣẹ́ fún ààrẹ Bola Ahmed Tinubu láti jẹ́ kí wọ́n jáwé olúborí ìyẹn lọ́dún 2027. Talẹni tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ adarí níbi ọ̀rọ̀ ìròyìn ìyẹn fún ìjọba ìpínlẹ̀ Kano òun gangan náà ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàárọ̀ tòní. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn Pọ́ǹtì lórí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n lẹ́ka òṣèlú ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ o. Mo ṣe tán o láti ṣe kíni mo ṣe tán láti wọnú gbó màá sì lé gbogbo àwọn agbésùnmọ̀mí agbébọn eléyìí tó wà nínú gbó ilẹ̀ Yorùbá. Mo ṣe tán láti lé wọn dànù àṣẹ ìjọba àpapọ̀ nìkan ni mò ń dúró dè. Talẹni tó sọ̀rọ̀ Sunday Adeyemo Igboro Osa ẹbí wọn ní bí ogun ẹni bá dáni lójú a má fi ń gbárí ni ajìjàgbara ọmọ Yorùbá ni Sunday Adeyemo Igboro Osa ó ti ní

àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún wọ́n ní àwọn méjì tó kù òun ni wọ́n gbé ìdájọ́ wọn ka iwájú adájọ́ justice lẹ́kan ogunmoye tí ó sì ṣe ìdájọ́ wọn wípé ó dà ó ṣe rí ẹ̀yìn yìí ẹni ni wọ́n ka ẹ̀sùn wípé ẹ̀ ń gbìyànjú láti pààyàn ẹ̀ ń gbìyànjú láti jíìyàn gbé àwọn ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n kà sí wọn lọ́rùn tí wọ́n sì ní ìdájọ́ ọ̀hún ló kọ́kọ́ wáyé ìyẹn ní ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá ọdún 2022 tí wọn ni kan sì fi wọn sí ọgbà ẹwọn náà kí wọn máa kẹkọọ ńbẹ kí wọn máa gbọn síbẹ o nígbà tó yá ló di wípé wọn ni ẹsùn náà ló jẹ wípé wọn ni wọn pa ẹnìkan ní agbègbè kan tí wọn pè ní federal polytechnic road adó èkìtì wọn sì ni wọn pa ọgbẹni kan tí wọn pè ní taiwo adésínà nígbà tí ó jẹ pé wọn tún jí ìyàwó rẹ gbé ìyẹn ọmọ bọ adé adésínà ló jẹ wípé wọn níṣẹ rí o ẹsùn yìí gangan òun náà ni wọn kà sí àwọn wọnyí lọhùn kó tó di pé wọn wá ṣe ìdájọ wọn ìyẹn lánàá wípé ó yá ẹyin méjèèjì gẹgẹ bí ẹ ṣe jí ìyàwó ẹni tẹ ẹ pa gbé ẹ tún bèrè fún mílíọnù mẹwàá wípé tí wọn bá mú wá nígbà táwọn yìí máa sanwó wọn san $3.25 million iyùn fún arábìnrin ọhún arábìnrin náà ó yọjú sílé ẹjọ o nígbà tó ń ṣàlàyé fún adájọ pé lóòótọ wọn pa ọkọ òun táwọn agbófinró sì ṣe kíni wọn sì rí dájú pé wọn ti tọpasẹ wọn ṣùgbọn owó ò bá wọn o ó ní kò pẹ alẹ ọjọ tán pa ọkọ òun náà ó ní wọn wọlé wá tí wọn sì gbé òun náà o tí wọn sì ń bèrè mílíọnù mẹwàá lọwọ àwọn mọlẹbí òun ó tó di wípé àwọn yìí kó owó tó tó $3.25 million wọn kó o lẹ pé eléyìí ẹgbà ní $10 million kó tó di wípé owó ṣàpadà ba àwọn agbébọn òun o ṣùgbọn ṣe rí àwọn méjèèjì yìí òun wá ní ìdájọ wọn wọn fi wá ní oya adájọ wá ní ìdájọ òun rèé o ìwọ lágbájá ìwọ tàmẹdùn ìyẹn ibrahim abubakar àti abdullahi abubakar wọn ní ẹyin méjèèjì ẹpin 25 years imprisonment ẹpin mọra yín lọwọ o ìyún ni pé ibrahim abubakar òun ó lo 5-20 ìyẹn ọdún tí ó lò lọ́gbẹ̀wọ̀n bákan náà abdullahi náà òun náà lo 5-20 25 years náà ni kí wọ́n rè lọ lò ní ọgbà àtúnṣe ìyẹn ọgbà ẹ̀wọ̀n ìpè kí wọ́n lọ síbẹ̀ ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ jẹ́ mú ìròyìn eléyìí o torí àsìkò wa kò fi bẹ́ẹ̀ sí mọ́ o torí àwọn ará ilé wọn ní àwọn ọkọ àtìyàwó kan leléyìí o matthew ogochukwu òun ni wọn porúkọ ọkọ ìyàwó olúwarọkànmí kẹhìndé ogochukwu wọn ní ọwọ́ ti bà wọn o ọwọ́ àwọn agbófinró ẹ̀ka ti ìpínlẹ̀ ogun òun ni wọn ní ọwọ́ ti bà àwọn méjèèjì yìí ní agbègbè mòwe wọn ní àwọn yìí ẹ̀sùn tí wọn kọ̀ sí wọn lọ́rùn ni wípé wọn jẹ ọmọ gbé wọn máa ń jímọ gbé ni o gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ ogun babaṣeyí olúṣeyí gẹ́gẹ́ bí ó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde lánàá tí ń ṣe ọjọ́rùú wẹ́ẹ̀sì níbẹ̀ ló ti ní ṣe rí àwọn ọkọ àtìyàwó tí wọ́n mú yìí òun ló jẹ́ wípé wọ́n ní àwọn gbà tọ́wọ́ máa bà wọ́n àwọn bá ọmọ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́dọ̀ wọn o tó sì jẹ́ wípé àwọn ọkọ àtìyàwó olúwarọ́kànmí kẹ́hìndé ọgọ́chukwu àti ọkọ rẹ̀ matthew ọgọ́chukwu ni wọ́n ní wọ́n jí àwọn ọmọ ọ̀hún gbé o olúṣeyí ni ṣe rí mímú wọn yìí tí wọ́n fi ọwọ́ òfin tí wọ́n fi mú àwọn wọ̀nyí ló jẹ́ pé arábìnrin kan òun ló lọ ṣe ló lọ bá àwọn agbófinró tí wọ́n wà ní ẹ̀ka ti mòwe níbẹ̀ náà ti sọ pé ẹ wo lọ́dọ̀ àìkú sunday àwọn ń wá ọmọ àwọn ọ̀hún ní agbègbè kan tí wọ́n pè ní ọmọ onílẹ̀ ní ìpínlẹ̀ ogun ní mòwe wípé àwọn ń wá ọmọ àwọn nígbà àwọn agbófinró dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí wọn gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú ó níṣẹ́ ìwádìí yìí òun ló jẹ́ pé ọmọ oṣù mẹ́rin òun ni arábìnrin ọ̀hún ló bà lọ bá ìyá yìí ní ọsibítù wípé ó rẹ arábìnrin tó bímọ yìí tó lọmọ oṣù mẹ́rin wípé àìjẹ́mbá yín gbọ́mọ yìí ó ṣojú àánú bí ìgbà pé èèyàn fẹ́ bá èèyàn tọ́jú ọmọ kó tó di wípé ó gbé ọmọ sá lọ wọ́n ní ọwọ́ tí wọ́n ń lò yìí náà ni wọ́n ń lò tán fi jí àwọn méjì kan náà tán ti wà lákọlò lákàtà wọn tẹ́lẹ̀ tó jẹ́ wípé ọmọ yìí wọ́n ní kó lọ ṣe irun ni ọ̀dọ́yà dẹ́sà náà ló bá ọmọ yìí ké ẹjẹ́mbá yín rẹ̀ lẹ́kún ẹgbẹ́ wá wọ́n ní ó ń ṣojú àánú fún àwọn èèyàn ló gbẹdú pé tán bá ti fún un láǹfààní láti jẹ́ kó bọ́mọ òun sọ̀rọ̀ òun ló jẹ́ pé wọ́n ó jẹ ọmọ gbé o wọ́n ní ṣùgbọ́n ọmọ mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni àwọn agbófinró ti gbà lọ́wọ́ ọkọ àtìyàwó yìí o tí wọ́n sì ní wọ́n ti gbé ẹjọ́ wọn lọ sí eléwéran ìyẹn nílùú abẹ́òkúta láti ṣe ìwádìí eléyìí tó lọ́rìn gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ ogun bọ̀dé ọ̀jájúnì gẹ́gẹ́ bí ó ṣe sọ bẹ́ẹ̀ náà ni wọ́n gbóríyìn fún àwọn ọlọ́pàá ti agbègbè mòwe wípé ẹ kúṣẹ́ takuntakun ó wà nínú ìwé ìròyìn punch wípé ọwọ́ bọkọ àtìyàwó kan o eléyìí tí wọ́n ṣe òwò ìjọ́mọgbé tí wọ́n pe orúkọ wọn ní ọgọ́chukwu kẹhìndé àti matthew ọgọ́chukwu àwọn méjèèjì náà ni wọ́n ti wà léléwéran báyìí ó wà nínú ìwé ìròyìn punch fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ̀dàn ọgbọ̀n ìwé ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́.

0: wọ́n ní lọ́yọ́ náà ọ̀yọ́ state àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n fi díẹ̀ múlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní ìdí ayọ̀rẹ́ àwọn agbófinró bẹ̀ ni òótọ́ ni àwọn agbébọn wọ́n tún jí èèyàn méjì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ kan eléyìí tí wọ́n pè ní cocoa research institute of nigeria ìyẹn crin wọ́n ni wọ́n jí àwọn méjì ọ̀hún gbé ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí kọlọ́run ọba kó ṣàánú fún wa ó wà nínú ìwé ìròyìn the sun láàárọ̀ tòní ẹ jẹ́ ìṣojú òpólẹ̀ fún àwa aráalé ká dá sí àwọn ìròyìn tààrọ̀ yìí 09063352 ẹ má bínú wípé àsìkò yẹn ó kó wa ń papá mọ́ra lónìí bójú ọjọ́ ṣe rí ni bó ṣe gbà lónìí nù 09063352 ẹ káàárọ̀ sà
1: lẹ́gbẹ́ afẹ́fẹ́mù nígbàjẹ́ wọn túbọ̀ má dàgbà sí o.
0: àmì oyo.
1: orúkọ mi ni akọrin akínpalà látàbẹ̀sà ẹsẹ̀.
0: bàmí àgbàlagbà oyè.
1: lórí ètò ààbò náà ni. pẹ̀lú government wa nǹkan tó ń fi ṣe owó ṣìkẹ́tì ṣe kò yé ni o. government mo ti gbọ́ ọdún kan mo kì í ṣe fún government ní south west. èmi mo tẹ̀ láti fún south east and west. Kọ́mọ́ afẹ́rọ̀ ètò ààbò Nàìjíríà yìí because ẹ̀mí ìyànjọ́ lójú náà ti yẹn àlòkẹ́tẹ̀ tó rí federal government fún àwọn kan kó sápèjì káwọn náà máa ṣe bẹ́ẹ̀ o. ẹ̀rọ ẹgbẹ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí ìjàmbá kan ṣẹlẹ̀ ní lọ́yọ́ state ti federal government kó 50 billion ṣe ìbákedé tẹ̀bí báwọn ṣe nígbà síṣẹ́
0: ó ní
1: àwọn ti ná 30 billion bẹ́ẹ̀ ó ní àwọn ti ná 30 billion káàtì lókù tẹ́lú fẹ́lẹ́ gọ́ọ̀mẹ̀ ń tọ́ tọ́jú wọn ni fẹ́lẹ́ gọ́ọ̀mẹ̀ yìí àwọn òpè kíjọba tìrùbù kójọ sí ó lè tọ́ra wọn ni so kíjọba kọjọ àwọn gbẹ́dẹ̀gbù pé àwọn ìjọba tiwa ní south west wọ́n máa tó ní fẹ́lẹ́ gọ́ọ̀mẹ̀ kọ́wọ́ àwọn gbẹ́dẹ̀gbù lára àti ìyàgbára àti daniel adams kọ́wọ́ lágbára kọ́jọ. ọmọ kékeré ọmọ ọdún méjì ó kí lọ́lọ́lọ́ bá pọ́sẹ̀ kan.
0: ẹ ṣe o.
1: lọ́mọ ẹ̀rọ orí ìtọ́jú rárá.
0: ẹ dà ẹ ṣe gọ́sọ.
1: ọmọ mi máa ká lọ omi ọdá lọ. àdá mi ni pé gbogbo àká jọ mọ́ ẹ máa jọ pọ̀. ìjọba tinubu ìkejì tó bẹ̀rẹ̀ á sọ wá dáadáa lágbọ́n ọlọ́wà sí dáadáa.
0: ẹ ṣe
1: mo dúpẹ́
0: ajá. 09063352 ọ̀túnúwé ìròyìn ní ìkànnì jordan 105.5 abala àgbéyẹ̀wò náà láwà ṣùgbọ́n kí n máa fi lè ṣe happy birthday sí ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ọ̀gá ọ̀gá bàbá bàbá nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà bàbá mi yunusa ayé ni rọmọ òní náà lọ́jọ́ bíi bàbá gbó tọ́ lágbára ọ̀nà ẹ ti ń gbó túbọ̀ gbó sí túbọ̀ tọ́ sí nínú ìlera tó péye àti owó àti ẹ̀mí gígùn ní jábọ̀ èdè ó sì máa jẹ́ yín pé lágbára ọlọ́run ọba mi èdèmàrè happy birthday to you once again yínúṣà ayé ni rọmọ mo kí yín o mc rawọ èmi náà kí yín àti gbogbo àwọn aláṣẹ ìkànnì jordan 105.5 fm hello ta ló wà ń bẹ.
1: ẹ̀mí ẹ káàárọ̀.
0: ẹ káàárọ̀.
1: ọmọ ìṣẹ̀lẹ̀ láti fẹ̀.
0: bàbá àgbàlagbà.
1: ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti di ètò ààbò. àwọn èèyàn wa máa sọ ìgbòho.
0: ta ń gé wọn kú ń bẹ̀. hello ta ló gé yín.
2: hello.
0: ẹ káàárọ̀.
2: mc rawọ ẹ káàárọ̀.
0: yes sir.
2: mo kọ́ mi ní abiodun olúọmọ láti yàrá ẹ̀sìn.
0: ẹ káàbọ̀ sà.
2: èyí tí sunday gbòho ń béèrè fún yẹn àwọn ọjọ́bọ̀ ò lè dá lóhùn.
0: irú ẹkùn ti wà nílẹ̀ kan pàṣẹ.
2: nítorí pé wọn ti lè pàṣẹ wọn ti mọ̀ pọ̀ wọn lọ ń dà lóru ṣèbí ìjọba ló ń dà lóru.
0: èmi ò mọ
2: ìgbà tí ọjọ́ ọmọ tiwọn gbé tó bá yẹ pé ọjọ́ ọmọ tiwọn gbé láti jọ́ ti ń béèrè yẹn kan ti dá lóhùn náà. nígbà tá ni a fẹ́ jẹ wá jẹ sàárà tán lọ́jọ́ wọnú. ṣèṣọ́ọ̀mù ẹ̀ lọ jí gbé ni. tó fi náà fẹ́ lọ tán fún láyè kò lọ. wọn ò lè fún un nígbà rẹ pé iṣẹ́ ìwúwo àwọ̀ wọn ò da. dẹ́ẹ̀kẹ́sì ẹ máa rí bí nàìjíríà wa ṣe rí. nígbà tí èèyàn pààyàn tẹ́lẹ̀ fún ọ lẹ́wọ̀n 25 years.
0: wọ́n ní kọ́ pin láàrin ara wọn.
2: 25 years fún ẹ tó pààyàn kò yẹ kó ti pa wọn dànù lẹ́sẹ̀kẹsẹ̀. tẹ̀wá ní 25 years kí ló náà tọ́jọba kan bá débẹ̀ ní sìn wọ́n á fi wọ́n lẹ̀ wá lọ wọ́n á fì. ọlọ́gbàdúrà wa o
0: àní
2: dáhùn.
0: 09063352
1: ẹ
0: káàárọ̀ sà.
1: ẹ káàárọ̀.
0: yes sir.
1: ẹ káàárọ̀ sà.
0: present sà.
1: orúkọ mi ni simple láti dè.
0: bàbá o.
1: ẹ kó palẹ̀ manifesto.
0: yes sir.
1: aláwọ̀ kọ́lẹ̀ mi fẹ́ mi ẹ̀ ní sunday gbòho yẹn.
3: se ti Sunday Igbogho awon ko so Sunday Igbogho ati baba wa Ghana Adams mo video kan eni kan post e ni jo Monday pe awon school e wo won kini wa o to bu baba Ghana Adams se o di lo ni le gba se lowo ijoba e be re nkan ti oju Sunday Igbogho ri o du se pie e bi meji lo lu sin gba ti bo face e le Buhari sugun ba ma ko a ko de lo lai gbase ni pe te ma se nko ewu dada de kini wo yi ti ti je baba pe la se o le ma
4: awesome talk every day
3: do bo nko ijoba anyhow o do bo o to be de dale to ba ti apufe awon to pa yen e ri ko ma ta ko le yoba mori yen ikeje nbe ti mo fe so na ni oro epo ti abawa fe ma de bela ko fun mu dagote ni 100 million
0: $100 million
3: $100 million Ẹ lẹ́sìn ní ètò tó bá fún wọn yẹn, ṣé gbogbo èkó fún wọn yẹn sì? Ṣé wọ́n èkó wa máa lẹ́sìn ní àbí àní gbogbo láti òkèèrè wa
0: báyìí? Ẹja wo àbájáde rẹ̀?
3: Ní ètò kí ni owó tó fún wọn, ẹ̀mí òpó àwọn ẹ̀fẹ́ ṣòro ọwọ́ sọ̀wọ́ àmọ́ Nàìjíríà ni, ní gbogbo tí èpo káwọn lọ sókèèrè mọ́, a máa rí epo, èmi ṣe rí bẹ́ẹ̀.
0: Yes, sir. Simple. Lati igbe 0906000 3352. Iru Peter. Ja lo darapo mo iru ekun. Ka wonu gbo. Ka lo jagun fun Nigeria. Hello.
5: E ka ro sa o.
0: E ka ro ma.
5: E ko gbo mo ni o ba la la ta ti ti.
0: Ah, mi dada.
5: Yes, sir. Nipa o ti abule ni na be ja ti o.
0: Da.
5: A fe gbe ijoba ko jo o. Ah, fúnbù ìgbèrè àti àgbà nǹkan wọn ní ìgbèrè ilé ètò ìpọ̀ ìjọ wọn jẹ́ kọ́ sàánú ìyá o nǹkan tó di dandan kọ́ fún wọn ní ẹ̀gbọ́n ààrẹ ìdè kó wá bá ìkọ́ ọ̀rọ̀ wọn má ti dá di ìgbà Buhari tí wọ́n ń yọ wọ́n lẹ́nu kọ́ jẹ́ kọ́ àfúnbù kọ́ jẹ́ o then number two èyí tẹ́ sọ pé wọ́n tún fún wọn ní 25 years ẹ̀sìn ni kẹ́ni tó pààyàn tó bá yẹ kọ́ pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni ọ̀rọ̀ ìjọba yìí wá fẹ́ tún yàn kí ló wá gbé kọ́ sàánú wa kọ́ máa pàwọ́ títí lẹ́sẹ̀kẹsẹ̀ kò yẹ ká má kọ́ wà ní àárín àwọn èèyàn rárá à ń bá yín bọ̀ ọ̀kọ́ ọ̀ kọ́ sàánú wa o iléeṣẹ́ ìwé olùgbé lọ́dọ̀
0: mẹ́ta kọlọ ń ṣàánú wa òun náà ni à ń sọ yìí ẹ kan ṣígun fún àwọn Sunday Igbogho kan ṣígun fún wọn láyà àtijọ́ ọba ni máa ń ṣígun fún balógun ìlú. Hello.
6: Hello sir.
0: Ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ sàkóso.
0: Yes sir.
6: Ẹ jọ Amíkadé ẹni ló ń sọ̀rọ̀ láti Abúlé Lápàdó.
0: Láti.
6: Abúlé Lápàdó.
0: Ok, níbo ni ìyẹn wà?
6: Ọba Fẹmi Odinuku government
0: Ọkọlẹ́tì ward. Ok sir, oya ẹ bá wa dá sí pápá.
6: Ìjọ ni fẹ́ dá sí nípa obìnrin tó jí ọmọ gbé yẹn.
0: Ok, ní mòwe.
6: Kí wọ́n ìjọba jọ kí wọ́n ṣe ìdájọ́ òdodo lórí ẹ̀. Because gbogbo wa a ò ní sọmọ nu ọmọ wa ò ní sọnu.
0: Àmì o, àmì o.
6: Ẹni irú nǹkan tí wọ́n ń ṣe yẹn wọn àti ọkọ ẹ̀. Ọmọ yẹn wọ́n máa padà lọ tà wọ́n àbíkọ́ pa wọ́n náà ni kò ti kẹ́ bẹ́ẹ̀ kí ẹ rí àwọn tí wọ́n pààyàn tí wọ́n fún ọ ní ẹ̀wọ̀n tó gbákẹ́gbájì ẹ̀ tiẹ́ ó dàbí pé kòkò tó lójú tèmi o ó yẹ kí wọ́n pa wọ́n ni wọ́n ti wọnú ìdílé kan wọ́n ti sọ wọ́n di wọ́n ti pa ìdílé kan lẹ́kún bẹ́ẹ̀ yẹn o
0: oṣù wọn yẹn ìdájọ́
6: yẹn tó lé fún oṣù ni wọ́n tẹ̀wé lábẹ́ ẹni kí wọ́n pa yẹn o wọ́n ti pa wọ́n lẹ́kún bẹ́ẹ̀ yẹn ó yẹ kí àwọn náà kọ́ ṣèdájọ́ òdodo kọ́ pa wọ́n náà ni and then kí ìjọba jọ kọ́ bá wà àpòfù Sunday Igbogho kọ́ torí ẹlọ́run torí àìsí ètò ààbò ó ti pọ̀ jù ní orílẹ̀-èdè nàìjíríà yìí o
0: lágbára
6: a ò lè sọ àwọn olùwé o bẹ́ẹ̀ ọ̀sùn kó máa lajú kan ni oyin olórin ìgbà olórin kan o
0: lágbára
6: ọ̀rọ̀ ayé ìkíni tá a bá ń sùn kàn máa lajú kan ẹgbẹ́ torí ọlọ́run kí ìjọba bá wà àpòfù Sunday Igbogho kọ́ọ̀tì ẹ̀gbìyàn ìkọ́jọ́ ìṣe tọwọ́ ẹ̀ kárí kankan ẹgbẹ́ torí ọlọ́run wá fún wa kí lágbára ọlọ́run
0: o àmì àmì ẹ 0906000 3352 abala àgbéyẹ̀wò náà la wà òfún wo ìwòrìwó ohun abájìjọ wò gígun ní ogun ẹ̀lú ẹ káàárọ̀
7: ẹ̀lú ẹ káàárọ̀
0: ẹ kú ojúmọ́
7: ọmọ ìjọ lálẹ́kọ̀ọ́ padà
0: àwọn ọjà yín kò ń bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan ni bàbá.
7: ṣe rí àwọn èèyàn wa kẹ́ríkẹ́ mi ò bá ti mọ̀ ṣòro tó ní àti pọ́ọ̀fẹ́ máa jẹ́ problem. Àkóbá ńlá gidi òun ni 1999 constitution ṣe fún wa wọn ò lè fún Igbogho láàyè wọn ò lè fún Gani Adams láàyè. Bàbá yẹn sọ̀rọ̀ lóòótọ́.

0: kara oyinwo to ko fun king makide fun security o se nkan ti governor fe se sakabula ni won ra ba won ti won gba gbogbo awon amoteku amodera amokini kontanga sakabula lo wa lowo won ohun to fi nigeria to ni won ti o fa centralize kini tori awon ton da duru yi pe to me ti wa ne lati lati owo da oba of 100 years ago yo awon yan ko soro mo le gba laaye mo le gba won laaye
1: o ga
0: o ye wa nbe baba awon te to ni kini eso to yen to mo pe time to ti lo ni ni badan o sa oruko awon ton da o ka deri bi denu won eyin o ka ton ni mo pa koko ti o ti ni o ka deri gbe ni won awon ko ke lohun ni awon mejeji ti won da won ti gboro ni ko sa mi ko
1: ben time
0: Ko
1: si problem gugun kon ni gba wa fun. O lagbara o. 09063352. Hello, ekojumo e karo.
2: E karo, e se o.
1: Present sir.
2: Agojumo.
1: Lami atan de lewe ekun.
2: E ko ni baje fun mani kokan wa.
1: Ani ke fun wa lewe ekun. Ka wa no wo ka tele gbo wonu gbo.
2: Láìpẹ́ yìí ṣe pé mo ti ń sọ ṣe pé mo ti máa ń sọ láti jọ ìtẹ́lẹ̀ pé gbogbo aláwọ̀ kakí láìpẹ́ yìí.
1: Ó ti kàn wá o.
2: Gbogbo aláwọ̀ kakí ògún. Kì í ìjà yìí ṣe ta máa pariwo orúkọ ẹyọ nìkan tàbí pé gbogbo ìjà gbogbo wa ni kájọ ṣe é sòbe. Kájọ ṣe é sòbe sódà. Àjọ wa fi àsìkò ìrọ̀ àwọn àgbààgbà Yorùbá àtàwọn ọba kọ pé ìyá tó jẹ́ ọmọ tiwa Chief Justice kékeré ẹkùn. Kọ́ pé kékeré ẹkùn kọ́ bá kékeré ẹkùn sọ̀rọ̀ kọ́ tún bá Attorney General àti Fagbemi kọ́ bá wọn sọ̀rọ̀ kọ́ fàṣẹ sí. Kọ́ méjèèjì abájú fàṣẹ sí gbogbo àwọn Yorùbá militants kọ́ empower wọn. Kọ́ empower gbogbo àwọn Yorùbá militants. Torí ojú wa ti ń rí tí ò da kò dẹ̀ níbójúmọ́. Bó ṣe jẹ́ nìyẹn ẹ̀kejì. Ọ̀rọ̀ nípa ti Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá.
1: Bẹ́ẹ̀ni.
2: O kò kí ń jẹ́ ti bàbá tọmọ kó bà lálà. Ọmọ ti wa ni Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Ọmọ ti wa ni. Owó tó fẹ́ fi empower refinery fún ọmọ àtọ̀hún ìwá ẹ̀. Kó fi owó yẹn $100 million kì í ṣe owó kékeré kó fi kọ́ refinery tiẹ̀ fún rẹ̀. Àmọ́ gbádùn ẹ̀jú kó fi owó yẹn kó tún fi empower ti Dangote lọ. Kí gbogbo àwọn onílàáka Yorùbá àtàwọn àgbààgbà kọ́ pé Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá kọ́ bá sọ̀rọ̀. Ó kọ́ refinery tààrẹ̀ fún rẹ̀ olóòlò Ọ̀tẹ́dọ́lá olóòlò Dangote gan lọ. Group of company Dangote Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá one man business ni. Olóòlò Dangote lọ kó kọ́ refinery tààrẹ̀ fún rẹ̀ a máa gbádùn ẹ̀jú ti Dangote lọ. Ojú bẹ́ẹ̀ lọ à ń bá yín bọ̀.
1: Ẹ ṣe gan sa. Ní ọ̀rọ̀ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n fẹ́ kí ló bàjẹ́ kódà àwọn èèyàn mo ń wo àwọn fọ́nrán lóríṣiríṣi àwọn èèyàn ti ń kọ̀ǹsọ́ọ̀tì àwọn ògún gbogbo òṣà ni wọ́n ti ń kọ̀ǹsọ́ọ̀tì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí pé gbogbo àwọn tí wọ́n jí àwọn ọmọ ọlọ́mọ gbé wọnú igbó wọ́n gbúdọ̀ rí dájú pé wọ́n kó wọn padà dé. Ọ̀rẹ́ mi kan wà ń padà Akimu tí babaláwo ni èdè bá ń wá ògùn kan tẹ́mi náà máa so sọ́run báyọ̀ ẹ̀ ló ta ló wà ń bẹ̀ ẹ lágbára tẹ́ bá ti pè wá etí ògbéjì ẹ dákun ẹ máa yí rédíò yín lọlẹ̀ 09063352 òun náà lójú òpó tẹ́ bá ti ń pè ẹ máa pa ẹ̀rọ rédíò yín tàbí kẹ́ jìnà sí rere ká lè gbóhun tẹ́ fẹ́ bá wa sọ ẹ ló ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ wá.
1: Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ kú àtàrà yẹn.
1: Ẹ sà. Ẹ
3: sà tútù yìí.
1: Ẹ sà.
3: Abẹ́ gbogbo àwọn ọba.
1: Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè.
3: Olúfẹ́mi láti pàjá.
1: Ẹ káàárọ̀ sà.
3: Gbogbo àwọn aládé nílẹ̀ Yorùbá. Kọ́fíìsì bẹ̀rẹ̀
1: ṣẹ́ kọ́lù. Rédíò yín yẹn ń pariwo.
3: Mo ti kú ń bẹ̀rẹ̀.
1: Ẹ ṣe.
3: Abẹ àwọn aládé kí wọ́n lọ bá president. Ṣé bí wọ́n lọ ń bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ó yẹ kí gbogbo wọn ti ṣígun lọ sọ́dọ̀ ẹ̀ sí ẹ̀kọ́ lọ bá sọ̀rọ̀ kó ohun tó ń ṣẹlẹ̀ yìí. Lágbára òfin òfú àwa ọmọ èèyàn tawa labe ile yoruba lagba lati loja mo ba ri bo ilewo kini lo lowo eyan laso olopa ma gba mu
1: ode
3: no se awa la mo wa so abeu ofin awa yato sawo yibo abeu ofin awon yibo lati yari ton ton awon dai si e nile ton gba won fa lowo ṣugbọn mo ba yato kawọn balade wo bo gbogbo nkan se ri ton lo yi o tete lo ba president so se miti labele a de ni awon senator to tojo wa jade se bi won gbo a ni awon to ku to ja so fle ti won gbo gbogbo to sele awon ti gbadọ awon ti ku apoyo bi won se fe pada ni kon ni won mu mu pa ni won ro mu pa won ko lo ma di bo fawo
1: o ga o
3: olorun ko sa ni o
1: ase
3: thank you
1: yes sir
4: 0906-0335-2. Ni ya wa da bayi. Se yi awon loba loba yin owo yin o mo. Owo yin o mo. Kiko de ibi kan de mo se ti be de ni je ta ni pa se ti ni. Oba de ko bi ko wa sa lo ko mo ko. Mama kan wa si be ti ko wa fun ni gba awon ibi ti bo yin na ni pe ko je ko bere se lati ta mo. Wa ya da mo. Gbogbo àwọn tí wọ́n sọ̀pọ̀ àti ọwọ́ tàbí sọ̀pọ̀ àwọn ẹ̀sìn tó sọ̀pọ̀ gbogbo wa wọ́n rí mú gbogbo ìgbàlẹ̀ wọ́pọ̀ padà fi wọ́n lè ìdìbò mẹ́rin ní ọwọ́ àtòbìkan sọmẹjú àtòbìkan lukú àtòbìkan wọ̀ọ́rọ̀ àtòbìkan karosí. Ìlú mẹ́rin yẹn ni wọ́n wọ̀ gbogbo ọtí wọ́n lé wọ́n bẹ̀ nígbà yẹn báyìí tí wọ́n kó gbogbo àwọn èèyàn àwọn tí wọ́n ti fẹ́ẹ̀ sí fọ́fẹ́ǹsì àwọn tí wọ́n sọ̀pọ̀ padà fi wọ́n lè náà ni. Sọ́ba fún fún olóko bí olú ìpa yẹn. Ntẹ́lẹ̀tí wọ́n ṣe ní ìtẹ́jú káàbọ̀ tìbú náà ibi káàbọ̀ àmọ́tẹ̀bẹ̀ wọn ní kí oṣù ká tó wọ káyà mọ́ ni. Wọ́n àti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹ̀yẹ́ kọ́pẹ́ẹ̀tì. Tí wọ́n bá jẹ́ kí gbogbo wọn kọ́pẹ́ẹ̀tì káàbọ̀ tìbú náà, láti pé gbogbo ẹ̀ máa bẹ̀rù kí wọ́n fún ìgbòho àti ìgbà ní àdá tí wọ́n fún wọn ní gbọ́ àwọn
1: òjò. Hello.
5: Hello, sir.
1: Ẹ káàárọ̀.
5: Ẹ máa kó ètò, sir.
1: Ọlọ́run ló ń to orúkọ yín o.
5: Àdúrà ní lágbà o.
1: Àmì o.
5: Ẹ̀bẹ̀rẹ̀ tàbí àgbàkọ ogun lọ́lọ́pàá ọlọ́ọ̀bá àṣẹ Adéyẹmọ láti Jù Ṣàgà
1: rí, sir. Àmì Adéyẹmọ láti Jù Ṣàgà. Ẹ
5: kẹ́mi ọ̀rọ̀ ẹ̀sìn àti politics olódàlúwa ìrú pátá. Ọ̀rọ̀ ẹ̀sìn àti politics kò yẹ káwọn ọba yẹn lẹ́nu ọ̀rọ̀. Kò jẹ́ kọ́ tẹ́nu ọ̀rọ̀ ẹ́ ọmọ ọ̀dàbí tàtijọ́ mọ́ politics àtọ̀rọ̀ ẹ̀sùn ẹ̀yẹ máa gbọ́ nǹkan tó oníwọ̀ pé wò ẹ̀yẹ máa gbọ́ nǹkan tó máa sọ́ gbà mí ẹ́ ṣé ló àyìn náà máa kọ́pẹ́ẹ̀tì ẹ́ ọlọ́run kókó ayọ̀ ni irú àwọn gbàmí àdàmú àti ìgbòho tó ń sọ ṣé ìtọ́ ṣe àfábùlà ni onímọ̀lẹ́ pèsè àwọn tọ́tọ́tọ́n mo ké náà nígbà tí wọ́n ju gbogbo tán dúgbò ẹni ẹlẹ́ni ẹ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ kó pọn gidi fún wọn ẹ́ ìbọn gidi ṣe ìbọn táwọn yẹn gbé dání òun ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn tọ́ náà bá rí ẹkẹ fọ sẹ́bìn tọ́ bá fèsì wọn ẹ̀rí gbọ́ àwọn kan máa sáré ẹ́ ọdún ẹlẹ́dùn àbá ṣẹ́gun yìí o
1: ẹ̀ ṣe gan sa
5: ilé ìgbà àdúrà yẹn gba iléeṣẹ́ yóò ní jóná o.
1: Àmì o.
5: Ó dàbọ̀ sá.
1: Yes sir, ó dàbọ̀. Hello.
6: Hello, ẹ káàárọ̀. Àpò ojúmọ́ o.
1: Ojúmọ́ ayọ̀ ìyá mi dáadáa.
6: Ṣé àbíkẹ́ jímọ̀ làkítà olúwa?
1: Ẹ káàárọ̀ mọ̀.
6: Ẹkáàárọ̀ ètò sẹ́là.
1: Yes ma.
6: Bí àwọn àgbà ní dáhùn.
1: Àmì.
6: Ṣé n tẹ́ sọ pé bí ó bá sí orun tí ó bá náwó onílé nú àgbèjò ní mọ́tàrí àfọ́jú.
1: Bẹ́ẹ̀ni bẹ́yìn ìyá wa ṣe sọ́nù.
6: Bẹ́ẹ̀ni ọlọ́run kó sàánú ni.
1: Àmì o.
6: Ìdáhùn kẹ́wọ́n yá pé pọ́lítíkì náà wà ń bẹ̀ o.
4: ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ti owó owó olè ojú kò kúrò ó pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ń tí ò rí jẹ ní ìsìn tí ò rí mú tara wá pé tó jẹ́ pé ₦1,000 gan fi àgbá ẹ̀
1: wọ́n fi lọ.
4: Lọ́gbọ̀n ara ẹni kó bi 50,000 fún lẹ́ẹ̀kan ọ̀sọ̀ pé wọ́n lọ́gbà kó wá máa ṣe báyìí kó wá máa ṣe báyìí kó dàbí táwọn máa ń fẹ́ di ajẹ́ jù bẹ́ẹ̀ lọ kó lọ́n kó sànú wa àbáwọn ọmọ tá ń mọ̀gùn olóró kiri tó jẹ́ pé káàbà owó fi mú báyìí ó máa dàbí pọ́fọ̀ sẹ́wọ̀n ni táwọn èèyàn náà máa kówó fún kó dàkàn kó 20,000 péré fún wọn ó jẹ́ pé wọ́n fẹ́ lọ fi mọ ògùn wọn táwọn. Wọ́n ní jẹ́tẹ́ gidi báwọn wọn lọ. Owó ló ti ba gbogbo ẹ̀jẹ̀ owó ni. Ó gba àwọn ọba tó ń sọ̀rọ̀ ẹ̀dá sọ pé kí ilé ìgbà wọn gba àwọn tó ń gbà bọ̀dé ni. Owó náà ń gbà. Owó náà ń kó fún wọn. Gbogbo àwọn owó àdápadà tá ń fún wọn bá máa ní ká lọ mú mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá ká lọ mú 50,000,000 wá. Àwọn náà ní ṣíṣe àti wọn tó ń fún wọn bẹ̀. Ọlọ́run kó sàánú wa.
1: Mi ìyá mi ẹ ṣe gan ma God bless
4: you. Àmì dààmú.
1: Àmì o.
4: Ọlọ́run wá sí àánú wa. Ètò ìdó ni káwọn máa ṣe ni pé ká fàdúrà ká kẹ́kẹ́ bìtì wọn. Ká sọ pé wọ́n gbọ́ àwọn káwọn tó lè máa dalẹ̀ ìlú. Wọ́n lè lédi mọ̀lẹ́ kókó mọ̀jẹ́ káàkiri wọn kò.
1: Àmì o àṣírí wọn níbò.
4: Àbúrò tó yẹ ká máa ṣe nìyẹn níwájú Ọlọ́run ọba bẹ̀ẹ̀ ti
1: ṣe wọn ní owó ní gbọ̀ngbẹ̀ ṣe owó èmi ò lè fi pa owó láyé mi àdó máa lọ láàárọ̀ hello that's caller.
7: Hello sir.
1: Ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀ sir. Ẹ gbọ́dọ̀.
1: Yes sir.
7: Ìjọ́ ti fẹ́ já sí nbẹ̀.
1: Orúkọ yín.
7: Táyọ̀ Olúṣeyé ni Lẹ́dàbòrò.
1: Ẹ káàbọ̀ sir, ó yá.
7: Ọ̀rọ̀ tí mo fẹ́ já sí òun ni ti ọ̀rọ̀ àwọn tọ́lọ́ payàn nígbà tó pa ọkọ tọ́ tó jíyàwó gbé tí ẹ wá tẹ́tẹ́ kan lọ lo ẹ̀wọ̀n 25 years kíndà ẹni tó bá pààyàn torí náà sẹ́ni nàìjíríà wa ìkọ́lọ́ kò sànú wa ni ètò ìdádọ́gbọ̀n pẹ̀lú nǹkan tó ń ba nǹkan jẹ́ ẹni tó tẹ́tẹ́ pọ̀ ti pa ọkọ wọ́n tó jíyàwó gbé ẹ lóró fún wa ti dẹ́jọ́ kú fún wọn kí wọ́n pa wọ́n ẹ wá ní pé kí wọ́n lọ lo ẹ̀wọ̀n 25 years sí ẹ ló máa jí ọkọ yẹn ìyẹn ni ìkejì táwọn tí àwọn bàbá wa sunday gbòó àti ti bàbá gani adan.
1: Ìrú ẹkùn sunday gbòó ní kíjọba pàṣẹ fáwọn ìrú ẹkùn ti wà.
7: Bẹ́ẹ̀ni ẹni mo sọ̀rọ̀ lásìkò tí mo dárúkọ wọn. Thank God bàbá gani adan sọ wá sí orílẹ̀-èdè níjẹta níjẹrin tó ń ṣojú ajé. Àwọn náà sọ àwọn náà sọ̀rọ̀ wípé ìjọba ni fáwọn ní go ahead. Ibẹ̀ ni tó bá lọ try tí ìjọba bá fún lọ́wọ́ fún ní go ahead ó máa bá rẹ̀ ẹ̀mí tí ò yẹ. The same thing sunday gbòó náà ti sọ̀rọ̀ láàárọ̀ wípé àwọn náà rẹ́dì tí ìjọba bá fún go ahead. Tí ìjọba fún ọ́n go ahead kọ́ máa ẹ̀kọ́ para dànù tán.
1: Ẹ
7: wọ́n fún ọ́n go ahead nígbà tí ọ̀wọ́ ti sọ̀rọ̀ jáde nsò it's left to our government to give them the authority.
1: That's it. Ẹ ṣe.
7: Tó di yẹn àwọn tó ń pààyàn ẹ̀ ṣe àwọn tó ń gbìyàn gbé ẹ máa ní pé kọ́ ń lọ ẹ̀wọ̀n wọ́n lè ti pààyàn. Kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá gbèsè náà mú àwọn tó ń mú yẹn tó bá gbèsè náà ń kà wọ́n ẹ̀rí pé ó máa yàtọ̀ ó ẹ dínkù tó bá mọ̀ pé tó bá mọ̀ náà wọ́n máa pa wọ́n ni.
1: Ọ̀dà ẹ̀ṣẹ́ bàbá wa ẹ̀ṣẹ́ ń gbọ́ sá.
7: Ok
1: sá. A ní lè gba ìpè kankan mọ́ láàárọ̀ àsìkò tí kò wà ní pàpà mọ́ra ṣùgbọ́n àwọn èèyàn wá ṣì wà lójú là. Ẹja máa lọ adúpẹ́ lọ́wọ́ Peter Ọláni Rúkì bẹ́ẹ̀bẹ́ Rúkì tí wà nílé agọ́dẹ tí ó gba máìkì lẹ́nu mi fún ti àárọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ iléeṣẹ́ yìí èmi pẹ̀lú Peter Ọláni ọ̀gá wa Razak Adéjàre náà wọn náà fi wá lọ́rùn lẹ àjọ ń ṣe látàárọ̀ náà ni. Ẹ má bínú pé ó pẹ́ wa wọlé látàrí ìkéde tá a ké nẹ́ẹ̀tì ní wọ́ọ̀kì ní àti ìlú Àbújá ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ̀rí olúwàgbẹ̀mílẹ́kẹ̀ Adébáyọ̀ ló kọ́ mi MC ìràwọ̀ yín náà rí àgbàlagbà ọmọdé tí ń pẹ̀bẹ̀ bàbẹ̀ ló kọ́ eré gbogbo tún di òwúrọ̀ ọ̀la láṣẹ Olódùmarè Moyo Ọlọ́run ọba mi science ẹ káàárọ̀.
8: Station with a voice for entrepreneurs. Sports Beat on Jordan 105.5 FM presents a 2026 Champions League Final Watch Party and Fans Hangout. Be a part of the history as Arsenal seek their first ever Champions League trophy against the defending champions, PSG. Join the watch party live on Jordan FM premises on Saturday, 30th May 2026. The day starts with pre-party novelty match between Arsenal's fans, All-Stars, versus rest of the world, All-Stars. Novelty match starts at 9 a.m. sharp. It's a chance to meet your Jordan FM OEPs and radio celebs on the pitch and vibe with them. Then from 12 noon to 9 p.m., it's the watch party plus after-party trophy celebration, strictly by registration and invitation only. Only verified guests, pre-registered guests will gain entrance to be anchored by the great Wale Scott, co-anchored by Lakon Dixon of Sportsbeat and Alfred of The Real Talk Show. Sponsors, partners, and donors are welcome. For registration and all inquiries, send a message to WhatsApp or call Shola on 0816-337-8429. Sportsbeat on Jordan 105.5 FM, where fans become legends. Packaged by Sports Better Media Limited.
9: From Lagos, this is
10: Jordan 105.5 FM.
11: This is Jordan 105.5.
12: Station with a voice for entrepreneurs.

0: lọ́nìí.
1: Àwọn máa tí ò ṣọmọ tèmi rárá. Ṣáwọn yẹn tí mo ti náà ni ṣáwọn yẹn tí mo ti pa nígboro ayé. Wíre, òpó lẹ̀ yẹ.

0: Kọ́kọ́ tí mo fẹ́ kó ṣe fún mi lálẹ́ ò ní pé kó lọ wá báírù àti ìwé sí ẹ̀gbẹ́ ẹ̀ torí o máa kó àdírẹ́sì bó ṣe máa dọ́dọ̀ mi lọ́la sílẹ̀.
1: Ní gbogbo ìgbà tí Olúwa bá ń fún mi ní orí ọ̀fẹ́ àti wá sí orí rédíò àti bá ẹ sọ̀rọ̀, ó ní màá máa sọ fún ọ wípé ohun tí ò dáa rárá tí ò yẹ kó o ní ìrírí ẹ̀ ó ní kó o wà nínú òkùnkùn ohun tó ń là kọjá. Torí kò dáa rárá mọ́ mi ibikíbi tó bá ti ń gbọ́ mi lálẹ́ yìí kò dáa kó o wà nínú òkùnkùn ohun tó ń là kọjá. Torí tó o bá wà nínú òkùnkùn ohun tó ń là kọjá ọ̀tá máa fìyà jẹ èèyàn o. Àṣírí tó wà lẹ́yìn ìyà tó ń jẹ wá tí ò lọ yìí, àṣírí tó wà nínú ogun tá ń jà tí ò lọ yìí, àṣírí tó wà ní ibi ogun tó jẹ́ pé à ń gbàdúrà lórí ọmọ kò gbà yìí, àṣírí tó wà lórí iṣẹ́ tó dàrú yìí, àṣírí tó wà lórí ilé tí ò tòrò yìí, ẹni tó lọ sókè tó já wálẹ̀, àṣírí tó wà nínú ẹni tí nǹkan dàrú mọ́ lọ́wọ́ ò ní wípé wọ́n wà nínú òkùnkùn ohun tó ń ṣẹlẹ̀ sí wọn. Kò sí nǹkan míì, kìí ṣe pé àìgbàdúrà ẹ àdúrà ń gbà. Bíbélì wí pé àwọn ènìyàn mi ń ṣègbè nítorí pé wọn ní ìmọ̀. Kìí ṣe nítorí pé àgbàdúrà ò la fi ní problem, kìí ṣe torí pé àgbàwẹ̀ ò la fi ní problem. Mo kí ẹ pé o kú àdúrà. Tó bá jẹ́ tàdúrà ni mo mọ̀ pé ò ń gbà, tàwẹ̀ mo mọ̀ pé ò ń gbà. Ìdó mọ̀ pé ogun tó ń jà ọ yìí, ìṣòro tó ṣe ọ yìí, ó ní pé o mọ bó o ṣe wọnú ogun tó ń jà yìí. Number one. Number two, o dẹ̀ tó wá mọ nǹkan tó máa ṣe tó máa fi jáde nínú àlàkọjá líle yìí. Ẹ kalẹ̀, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Ìjọ mọ̀ wípé lára ibi tí ìjákulẹ̀ wá ti bẹ̀rẹ̀ ó ní pé a ní òye díẹ̀ nínú bí a ti ń wọnú òru. A ní òye díẹ̀, òye tíntínní ni ìwé òwe wípé níbi tí kò bá ti sí ìran wòlíì ènìyàn máa ń ṣègbè, ènìyàn máa ń jìyà, wọ́n máa ń fi nǹkan tó tọ́ sí ènìyàn dun ènìyàn. Ìtumọ̀ ẹ̀ ó ní wípé bí ọ̀tá bá lè gbé ìran ẹ lọ, tó bá lè jí àlá ẹ lọ, tàbí tó bá lọ jókòó sínú àlá ẹ dẹ ìyà ń pọ̀. Ìjọ mọ̀dí tèmi àti ẹ fi ń jìyà ó ní wípé ọ̀tá ráàyè àtàkì nǹkan tí Olúwa fún wa ó ṣe àbò lórí wa. Lára ohun tó Olúwa fún wa ó ṣe àbò lórí wa méjì ni àlá àti bí a ṣe ń mọ àmì. Torí nínú gbogbo ohun tí Olúwa dá olú fi àmì sí. Ẹ kalẹ̀, ẹ kú àtàárọ̀. Wòlíì rẹ tí máa ń fi àdúrà sí ẹ wọlé lọ́sùn, Fẹ́mi Danẹ̀ olótùnbẹ gbàdúrà lálẹ́ yìí bó o ti ń wọlé lọ́sùn. Torí bó o ṣe ń wọlé lọ́sùn yìí tó o tó lọ gbọ́rọ̀ mi lálẹ́ yìí. Tó o bá ti ń dáwọ́lé nǹkan, mo fẹ́ kó o máa rántí àtúbọ̀tán o. Ṣé o mọ ohun tó ń jẹ́ àtúbọ̀tán? Tó o bá ti ń ṣe nǹkan kan, máa wò pé kí ló máa ti ẹ̀yìn nǹkan tí mò ń ṣe ìjáde. Tó o bá ń báyàn jà, máa rò pé kí ló máa tẹ̀yìn ẹ̀ jáde. Bó o bá ń báyàn yodi, máa rò pé kí ló máa tẹ̀yìn ẹ̀ jáde. Gbogbo ẹni tí kì í bá ronú àtúbọ̀tán, o ló máa ń ní ìṣòro. Gbọ́ mi, a ti bẹ̀rẹ̀ ogun òlé. Ìgbà tógun bá dé, o là kí le àǹdù ẹ̀. Mo rí ìran kan sí àwọn ènìyàn, ìran yẹn ló dẹ̀ ń dẹ́rù bà mí. Olúwa sọ fún mi wípé kí n wo àwọn ogun tí mo rí tó ń jà yìí. Olúwa kí ló fà á? Olúwa sọ wípé ẹnìkan òun ló fi àìmọ̀ kan tàbí àìro ẹ̀yìn wò sílẹ̀kùn fún ogun.

tó bá ní ogun àkọ́kọ́ tó ń jà ẹ́ tí mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí ó ní wípé àwọn kan tí ò ronú àtubọ̀tán àwọn kan tí ò ronú nǹkan tó fẹ́ tẹ̀yìn ẹ̀ jáde òun ló dá sí wa lọ́rùn ohun tí mo dẹ̀ fi ń sọ fún ọ pé ó wà nínú òkùnkùn alakọjá ènìyẹn òkùnkùn alakọjá ẹ̀ tó wà yìí ó ní ò jẹ́ kó màdúrà gbà sórí bó bá di àárọ̀ ńlá láàárọ̀ ńlá yìí a fẹ́ gbàdúrà lórí ìgbálẹ̀ tá a ti mú gbàdúrà ó mọ̀ pé láti àná ó ní mo ti ń sọ fún ọ wípé ogun àlè yìí tó pààlè sí ọ lára yìí olúwa sọ fún mi wípé kì í ṣe ìsinyìí àlè àṣìṣe àtijọ́ tó lọ jókòó tiwa nínú ẹ̀jẹ̀ ó là ń já ogun ẹ̀ ó ló jẹ́ kó dàbí ipò le sórí àṣìṣe tí àwọn kan ṣe tí ò ní ìdáríjì tí ẹ̀sìn ẹ̀ wá lọ jókòó tiwa nínú ẹ̀jẹ̀ ó là ń jagun ẹ̀ ọmọ ẹ tí ò ríṣẹ́ ẹ ogun tó ń jà nìyẹn iṣẹ́ ẹ tó ń dàrú ogun tó ń jà nìyẹn àwọn àṣìṣe àtijọ́ tí a dáríjì ṣó mọ̀ pé olúwa sọ pé òun ló ń bẹ̀sẹ̀ bàbá wò lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrin so ẹsẹ̀ tí a ò bá tọrọ ìdáríjì ẹ̀ wọ́n á gbẹ̀sẹ̀ lára wa ṣebí bí àwọn bàbá wa bá mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sí ẹ̀sẹ̀ náà máa tọrọ ìdáríjì ẹ̀sẹ̀ gbogbo ìgbà tí wọ́n ń tọwọ́ bọ̀ yìí àwọn nǹkan kan náà wà tí àwa náà ń tọwọ́ bọ̀ tá a mọ̀ wípé ẹ̀sẹ̀ ni tí àwọn ọmọ wa máa jìyà ẹ̀ mo bẹ̀bẹ̀ fún àánú lórí gbogbo àwọn tó ń jẹ ìyà ẹ̀sẹ̀ lórí gbogbo àwa tèmi náà gbogbo

0: church to wa legbe igbe ibe ni mo lo olokada ma understand e o ma gbe to ba wa je pe maruwa lo fe wo lati bus stop ni o tabi lati command tabi lati le epo kan so po lo si moruga to ba ti bole ni moruga ye anywhere to ba ti bere kan bere pe ejo hotel to wa ni power line ti won pe ni new touch hotel church to wa legbe lo lo wa juwe fo mobile ko ko number 10 ni to ba so fun okada pe number 10 won le ba ti se ta ti so fun o pe mo lo si power line moruga hotel to wa ni power line moruga to pe ni new touch hotel won ni mo nlo wa ja eni waju odo mi mo so fun o pe idi to fi mo gun e to mo mi finise won ni esan to lo joko sinu eje to di bodde fun omo ye ti o gba ko wole le aseyori ola ola fi ngbadura be ni sa o nde mu gbalẹ bolola ise igbalẹ ye la ma pari lola bo ba je ko se ngbo mi lale la igbalẹ la aro ola bo ba de gbo mi to ri igbalẹ ma bo ago mejo si ago mokala bo o ko e patitere e 12 a pari adua la fe gba lola mo fi olorun bi o pade mi lola sori gbogbo eyin to ba nfi alada mi be nla lakala bẹẹni ẹ ṣàtijọ ló jókòó síbẹ tó ń fìran ìyá wọn ẹ máa túyẹ fún ẹ náà lọla bẹẹni sá gbogbo ẹyin tó bá jẹ pé wọn kì í ṣe lóore wọn ń ṣe láàánú tàbí ẹkọ kàdédé dàrú lọwọ yín ọpọlọpọ ni mò ń gba kọọlù ẹ káwọn àgọ pé dáàdì ìkà ẹkọ dé dàrú ni ẹ ṣàtijọ tó lọ jókòó sínú ẹjẹ ni olúwa wí fún mi wípé fẹmi àwọn iṣẹ tí àwọn bàbá ẹ ṣe tán fi ṣe àlè nígbà yẹ òun ló dibòde sí ọba yìí tí ò jẹ kó tẹsíwájú mo jókòó tí mo fọ ibodè yẹ mo bẹrẹ fún ìdáríjì ẹsẹ olúwa dẹ bá mi fọ ibodè yẹ òun ni ilẹkùn bẹrẹ sí í sí fún mi ṣé ilẹkùn tiẹ náà máa ṣí àfi kó jẹ kémi àti ẹjọ gbàdúrà lọla àlàáfíà fọ ọwọ ọlọrun kó wà lórí ayé ẹ má jẹmú olódùmarè kó dá ọlọrun ọwọ́ ọlọ́run yóò dìde sí ọ yóò dẹ̀ ràn ọ́ lọ́wọ́ ojú òní ti ọ o ò lè ṣaláì má dọ́dọ̀ mi lọ́la ṣó gbá bí mo ṣe ṣàlàyé ẹ gbogbo ẹyin tẹ́ ń bọ̀ ní sango bẹ́ẹ̀ sì máa bọ́lẹ̀ náà nìyẹn ẹyin tẹ́ ń bọ̀ láti ojú òore tẹ́ ẹ bá mọ bí tẹ́ ẹ fẹ́ gbà ẹ gba ojú òore tẹ́ ẹ bá ti dé ojú òore kẹ wọ márúwá tó lọ sílé epo tàbí ìyànẹ kọ̀rọ̀ ẹ sọ fún ọ pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní block industry immediately tẹ́ bá ti gòkè bridge tán tẹ́ fẹ́ dé ìyànẹ kọ̀rọ̀ ẹ sọ pé ẹ fẹ́ bọ́lẹ̀ ní power line block industry ṣé ẹni bí gate tán ti já yẹ ibẹ̀ náà ló máa gbà wọlé wá ti máa wo church yẹn níwájú agbára ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ ìdè yẹn já ogun yẹn ṣẹ́ àlàáfíà fún ọ èmi àti ẹjọ́ ń pàdé ní àárọ̀ ọ̀la bẹ́ẹ̀ni lórúkọ jésù olùgbàlà ikú ò ní pa oko dúdú mọ́ ìjì ò ní pa oko dúdú mọ́ ìdààmú ò ní dé pa oko dúdú mọ́ má gbàgbé o pé mo sọ fún ọ pé bógun bá le bó ṣe le má jẹ̀mú nìkan ló lè bẹ́ẹ̀ yanjú ẹ̀ má gbàgbé má jẹ̀mú àṣírí mímú 550 naira ẹ̀ mo máa tẹnumọ́ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ni tọ́mọ ẹ ò bá rọ̀nà lọ fi 550 naira sílẹ̀kùn fún a pàdé ní àárọ̀ ọ̀la fi ọrẹ má jẹ̀mú tiẹ̀ sínú àkáǹt tí mò ń pè fún ọ yìí 3 2 4 6 6 0 7 0 1 6 FCMB Christ Apostolic Church Faith River Assembly olórúkọ àkáǹtì ẹ tàbí o lè fi sínú àkáǹtì eléyìí náà 6 1 4 2 0 8 3 8 7 2 bọ́lá ẹ̀kan sí 6 1 4 2 0 8 3 8 7 2 OBE Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ ó ní orúkọ àkáǹtì yẹn kó dẹ̀ wá pè 0802930 5728 àwọn nọ́mbà wọ̀nyí ló lè fi bèrè ọ̀nà náà láàárọ̀ ọ̀la tó bá ń bọ̀ 070 14 33 8 1 1 1 0 7 0 14, 33, 81, 11, tabi 080, 286, 122, 38, 080, 2861, 2238. Wa toka ona fo, wa de gbadura fo, alafia fo, wo ra yo lo ma so. Ma gbadu pa npade la ro la, iwa ti bale to fi gbadura, wo mu bo baba, wo mu bo lodo mi, alafia fo. God bless you.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: pẹ̀lú kọ́sọ́bà.
1: Tọ́ṣù yìí.
0: Book of Remembrance.
1: Ìwé ìrántí.
0: Àkọ́kọ̀ rẹ̀ rẹ̀ o.
1: Jésù Olúwa wa fẹ́ treatify the àdúrà tiẹ̀ náà.
0: Ẹ̀mí àwọn wòlíì ṣe tó fẹ́ gba ooru.
1: Lójú àwọn tó yẹ kó ràn án lọ́wọ́.
0: Àwọn ìlérí ògo tó ti gbọ́lọ́jọ́ tó pẹ́.
1: A fẹ́ mú wọn wọ́n sí ìmúṣẹ.
0: Látọjọ́ Friday 29, Saturday 30,
1: àti Sunday 31st of May.
0: Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀.
1: Pẹ̀lú mẹ́sàn-án àṣálẹ́ lójoojúmọ́.
0: Ọ̀pọ̀ wòlíì má jẹ̀mọ́ àtàwọn olórí ẹ̀mí ló ń bọ̀.
1: Nígbà tí wòlíì Sam Ojú Adébáyọ̀ Authority
0: wọ́n máa sọ̀rọ̀ àṣẹ
1: láti Ìbàdàn
0: tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun.
2: Awesome talk every day, all day.
0: Jìrẹ́ ni ẹ máa bọ̀. Opposite Coca-Cola. Orí òkè ogun lẹ dé yẹn. Kó o tó rẹ pàjẹ́.
3: N kú sínú o. How
4: fast I want me to die in my battery.
3: Ẹ ṣòfò dà.
4: Bí wẹ́ẹ̀sì.
3: Ẹ̀yà
4: kàdàbíà.
3: Ẹ̀yìn agbára.
4: Ayi power.
3: Ṣé ẹ fẹ́ kí n kú sínú ìṣòro?
4: I want me to die in my problem.
3: Irọ́ lẹ pa.
4: Bí ẹ láyà.
3: Ẹ ṣòfò.
4: Bí wẹ́ẹ̀sì. Ẹ̀yà
3: mi ò ní kú sínú ogun.
4: Mo kọ̀ dé.
5: Your favorite tunes are just a click away.
6: You feel it?
7: 105. Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
3: Jésù Olúwa wa.
4: Yeah,
3: àdúrà kẹta rẹ̀.
4: Yeah, number 3.
3: Ẹ pé Jésù.
4: What's the name of Jesus?
3: Gbogbo ẹni tó ń pe olórí ogun mọ́.
5: Good morning, Lagos.
3: Olórí ogun láti bá mi jà.
4: Anyone that is adding battle to fight me.
3: Ẹni tó ń wá agbára kún agbára.
4: Don't tell me to fight you, to power.
3: Láti bá tèmi jẹ.
4: To destroy my life.
3: Ẹ fọwọ́ ara yín ṣera yín.
4: Afflict yourself.
3: Àdúrà. Oluwa wa so pe gbogbo en ton deran ko ton deyan
4: say anyone that started to animals
3: lati bale aye mi je
4: destroy my life
3: e lo pade ke mo pada
4: go to meeting and never return
3: aya ka sama na ba
4: e mi mo
3: in highly kingdom
4: mi mo
3: gbogbo en ton deran ko
4: anyone that started to animals.
5: Welcome to the Jordan Breakfast Show and today
3: I started to human
4: lo pade aye
3: go to even meeting
4: lati
3: bottom
4: my life
3: e lo mo pada
4: never return.
3: Bye, yeah, I'm going to go to

0: Ọlọ́run. Ẹ ká lẹ́ o ẹ̀yin ọmọ Nàìjíríà, àdúrà yín á gbà lórúkọ Jésù. Ẹ gbé ọwọ́ lé rédíò ẹ̀dẹ́ kí gbàdúrà fún yín. Tá a bá rí ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi lálẹ́ àtìlẹ́ tẹ́ ti ń gbọ́ mi lálẹ́ yìí. Tá a bá rí àrùjọ̀nù tàbí ejò ọ̀dẹ̀dẹ̀. Tá a bá rí agbára òkùnkùn tó ń bá yín gbélé. Tá a bá rí ẹ̀mí àjèjì, ẹ̀mí asọnidẹ́dun arinlẹ̀. Ẹ̀mí á fi àkókò ẹni ṣòfò. Àwọn ẹ̀mí tó máa ń wò sí gbogbo làálàá èèyàn. Tẹ́ẹjọ́ sùn, tẹ́ẹjọ́ ń jí. Ẹ̀mí tó separate marriage. Ẹ̀mí tó separate ìyá kúrò lára ọmọ. Tó separate bàbá kúrò lára ọmọ. Ìyàwó kúrò lára ọkọ, ọkọ kúrò lára ìyàwó. Ẹ̀mí tó sọ ilé ọlá di ahoro. Ẹ̀mí tó sọ business èèyàn di asán. Akọ ìwé rẹ̀ pé ayayí ọkọ àwọn àlejò. Wọ́n sì fi ìbẹ̀rù bojo sá jáde. Ní ibi kan ló fi wọn. Bíbélì sọ pé igi tí bàbá mi ò bá gbìn. Á fa àwọn tún ti gbòǹgbò tí gbòǹgbò. A ó dẹ̀ wọ sínú adágún iná. Akọ ìwé rẹ̀ pé àgọ́ ara wa tẹ́ḿpìlì Olúwa ni. I speak to your life tonight and I
1: beat you. But if you don't say you won't move, move your radio with you.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday.
4: Awesome talk
5: every day, all day.
0: Eṣu yẹn, àwọn agbára òkùnkùn yẹn, kí wọ́n fi lé ẹ sílẹ̀, kí wọ́n fi ayé ẹ sílẹ̀. Láṣálẹ̀ òní, in the mighty name of Jesus Christ. What any testimony? Sorí, mo ṣe tí orí òkè méje dé ni. Bá Ọlọ́run bá mi sọ̀rọ̀. Olúwa dẹ̀ ni kí bá àwọn èèyàn sọ̀rọ̀. Bíbélì sọ pé, oní ni on the 21. Ọlá, Ọlá ni on the 22 tó jẹ́ Friday. Saturday ni 23. On the 24th ọjọ́ Sunday, a ní àkànṣe ìpàdé tó le. Ẹni tó bá débi ní ọjọ́ Sunday ló máa ròyìn. Wọ́n wò dẹ̀ ló máa ń rí. Bí Olúwa bá ti rán mi bẹ́yẹn, mo máa ń rí gbogbo ara mi. Mo máa ń rí gbogbo ara mi jáde tán ni o. Torí pé ṣé ta bá rán ikọ̀ kì í pa ikọ̀. Ṣé ta bá dẹ̀ rán ikọ̀ ni kò ń jẹ́. On the Sunday 24 máa ní agbára ń bì. Bọ́ Ọlọ́run bá mi sọ̀rọ̀ pé kí n báwọn èèyàn kan sọ̀rọ̀ lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni pé tí ìwọ bá rẹ̀wẹ̀sì nígbà ìpọ́njú, ó ní agbára rẹ̀ ò tó nǹkan. Tó bá wo ìwé Job orí kẹrìnlẹ̀ ẹsẹ̀ keje, ó ní àbá wà fún igi tí a bẹ́ lórí. Tí gbogbo rẹ̀ bá kan mi, ó ní yóò tún sọ jáde padà. Ó ní kódà kí ẹ̀ka rẹ̀ ti dogún nínú ilẹ̀. Ṣùgbọ́n nígbà tí gbogbo rẹ̀ bá gbórun omi, ó ní yóò sọ padà. Tó bá dẹ̀ wò wí àwọn ọba kejì orí kẹta àti ìkẹrin, àwa dẹ̀ tẹ̀ sọ pé ẹ má jẹ́ ká give up. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Ẹ má jẹ́ ká dúró sí yìí. Bá a bá dúró sí bí a máa kú náà ni. Ẹ já tiẹ̀ try Syria wò. Ẹ já try káwọ Syria wò. Èèyàn máa ń try nǹkan ni o. Tó o bá ló sú ẹpọ̀ fẹ́ give up. Now let me ask you a question. Tó o bá tiẹ̀ wá give up, ó sì kí ni gain ni. If you give up now, látọ̀dún tó ti ń jìyàbọ̀, látọ̀dún tó ti forí tì í bọ̀. Tó o bá ló wá give up, ó sì pé o tiẹ̀ fẹ́ gbìyànjú mọ́ rárá. Don't want to pray again. Ẹlẹ́mìíyá ni, I don't want to go to church again. Ọyìn lọ chọ́ọ̀chì gan tó ń bèrè ò tí ì rí gbà.

0: aago méjì àbọ̀ ọ̀sán lẹ̀sìn ọjọ́ sunday máa ń wáyé o farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ a ṣe é ṣe prophet ms fábíyí jp lolúwa ń lò.
1: fọ́nrán lọ́wọ́ àdúrà 091-262-8216 tàbí 0805027-5621 ẹ̀kọ́ lóko 0706994

0: Hallelujah.
1: Ẹja tún máa kí yín gbogbo tẹ́ ẹ ti láyọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Ẹ kábọ̀ sórí ètò àṣeṣe lórí rédíò. Bóyá la sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀. Prophet MS Fabi yìí bàbá possibility JP wọ́n ti wà níkalẹ̀. Bàbá wa ẹ súre fún wa láàárọ̀.
2: Akúkú ṣeéṣe mo mọ̀, akúkú ṣeéṣe mo mọ̀, akúkú ṣeéṣe mo mọ̀ torí mo gbàgbọ́ bá ṣe ṣe.
3: Ó rẹ̀ máa ṣe ṣe fún ẹ̀
0: o.
3: Ó bá Jésù Kristo ní máa jẹ́ nínú ìfẹ́ ìwà yóò máa ṣe ṣe fún
0: yàrá.
3: Ọkàn yà balẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìfẹ́
0: lórí ẹsùn láyọ̀ ẹjì láyọ̀. Ikú
3: kẹlùkù máa payín kò payín. Àwọn àìsàn tẹ́lẹ̀ kọ́ payín kò payín. Nínú ìdẹ̀tẹ̀ ìwà ẹ̀dẹ̀ máa bọ̀. Ọkàn yà balẹ̀. Ó tẹ́ ti dúpẹ́ lé lórí ẹni ìbànújẹ́ lé lórí. Ó máa ṣe ṣe fún yín o. Gbogbo lè tẹ kọ́ pẹ̀ lọ parí ẹ̀. Gbogbo gbèsè tẹ́ jẹ́ ẹ lọ rí san. Gbogbo ìrìn àjò tẹ́ gbé gbèsè láti lọ tẹ́ ìrọ́nà lọ. Oyè ìrọ́nà lọ. Ilẹ̀kùn àṣí. Àṣírí yín ààbò. Ẹ̀ẹ́dẹ̀ ìrọ́nà lọ. Májẹ̀mú àṣẹ. Bẹ́ẹ̀ ni kú tògótògó. Iná yóò ní kú. Òjò yóò ní dá.
1: Èmi ni ọjọ́ Thursday. Kí
3: ni nǹkan tẹ́ fẹ́ bá wa
0: sọ lápá? Today we talk about God has mercy according to your Lord's
3: kindness. Wá ayé tí ò ní àánú ayé
0: wò. The land that mercy is a bad life.
3: Irú ayé yẹn ló máa ń dà
0: kò ṣe. If the soil had to do something with their
3: own. Adarale, adakọ́lé, ó dáná
0: ọkọ̀, ó dáná ọkọ̀. Anything you do it alone.
3: Ẹ gbogbo ohun tó ń ṣe ó ń dá ṣe
0: ó dá ṣe.
3: Ayé tí ò ní àánú ayé
0: wò. It's like that lack mercy is an empty life.
3: Gbogbo àwọn tó padà dédé tí
0: ó ṣe jà sílẹ̀. Wọ́n dá
3: koru sílẹ̀. Wọ́n dá iṣẹ́ sílẹ̀. Wọ́n dá epo sílẹ̀.
0: Wọ́n ní ọwẹ́.
3: Àánú ibì kan ni wọ́n lò.
0: It's because of mercy.
3: Ó ṣe tíṣà tó ń ṣe yẹn.
0: That's a teaching work.
3: Hello, bet you job.
0: How much are you going to gather to make
3: it somebody?
0: That 150.
3: Okada to ngun yen.
0: Okada you are riding.
3: You rather go into your
0: mama be take care of her. You must start it. Make it is going to run.
3: Only schedule kan ni ore re. Ẹkún lè fẹ́ dálẹ̀ kan
0: yóò wọ́n lóru.
3: Ayọ̀ tó ń bọ̀ lówùrọ̀
0: ni kí ọba
3: ti pàdé ayọ̀ yẹn gẹ́gẹ́ bí
0: aláàánú. If you have not met that joy,
3: ayé òkú ló wa, ayé
0: àṣírí wa. You live a life of death.
3: Gbọ́ mi dáadáa.
0: Lis ten well.
3: Àánú tó bí o.
0: Mercy is so mighty
3: power. Ẹni tí o bá ti wọlé ẹ.
0: Who server that still lack
3: grace. Wọ́n yìí máa jó jẹ káàánú.
0: We just be eating compassion. We just be
3: taking peace. Orí kan ló ń dá dé.
0: It's a particular
3: orí kan ló ń jìyà.
0: It's another head that discovered it's not good.
3: O ní orí mi máa jìyà mọ́ o
0: dìde kúlọ̀ dáadé.
3: Ẹlòmíì wọ́n fún lẹ̀ ní.
0: Some people dey give them
3: land. O tún lé sí wọn tó bá kọ.
0: And they even pay
3: the money. Ẹlòmíì wọ́n fún ní mọ́tò ní. Ìrìnàjò ẹ̀ tọ́ fún
0: mọ́tò.
3: Àtẹ̀ntóré ìrànlọ́wọ́
0: àtẹ̀ntóré ìrànlọ́wọ́
3: 51:1 ìyẹn ló sọ pé Ọlọ́run
0: ṣàánú mi
3: gẹ́gẹ́ bí
0: ìṣòro rẹ
3: ẹja gbọ́ mi dáadáa
0: o
3: Ọlọ́run fúnra ẹ̀ ló ṣàánú
0: ọlọ́la
3: ló ṣàánú oko sáfárá.

0: 2 4 1 1 4 1 1 0 1 0 1 89 89 25 25 2 2.
1: Kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41:11 níta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe fún padà. Nígbà tí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹmu. Nígbà tí 14 máa sọ̀rọ̀, ó ní irú ọba ọpẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Miyẹn mo fi nídìí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdá mẹ́wàá yín, ẹ fẹ́ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀.
2: Ọ̀dà fún ẹ̀yin tí ẹ̀ ń gbé wa lélẹ̀ tẹ́ ẹ fẹ́ bá wòlíì sọ̀rọ̀, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ ti gbọ́ yẹn. Bàbá wa, ẹ súre fún wa.
1: Àwọn ẹ̀rọ láti gbọ́ yẹn
3: ní tó ti rẹ̀ ní ẹ̀sọ́
1: Echo Bank 38 12 15 68 43 Echo Bank
3: write it down.
1: Give
3: whatever God is saying. For those who are this program,
1: they
3: will not lose the day of confession against you.
4: From Lagos, this is
5: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
6: Station with a voice for untrue.

0: agbára tó ṣọ́ọ̀gù tán tí àbá yín wọn ká pèrè lórí àyàn wọn. Gbogbo làálàá á sì fi ṣòfò.
1: Because nobody will appreciate you.
0: Kò sẹ́nìkan tó máa ti ẹ̀mọ̀ wúlò rẹ.
1: Even when God do anything for them.
0: Tọ́lọ́run bá ṣe nǹkan kan fún wọn.
1: They will go to another church to do things.
0: Wọ́n á lọ sí ìjọ mi láti lọ ṣe ẹ̀rí.
1: And you will be as if you are not doing anything.
0: Á sì dàbí pé ò ṣe kankan rárá.
1: Bí ò bá sí olórí àti aláàánú pẹ̀lú.
0: Ìdá ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ pátọ̀rù ti.
1: Ìlérí ò lè ṣẹ.
0: Promise will not be
1: fulfilled.
0: Ìbùn
1: God will not come down from heaven.
0: Náà ni wá látọ̀run.
1: He will send someone.
0: Ó máa rán èèyàn kan.
1: And until when they pray.
0: Àfìgbà tí wọ́n gbàdúrà.
1: Ohun tí mo sọ fún ọ rèé.
0: I am telling you.
1: Tó bá gbàdúrà.
0: If you dey pray.
1: Tẹ́lẹ̀ ẹjọ́ gbàdúrà lọ́jọ́ Sátidé.
0: Let's pray on Saturday.
1: Má sinmi léèyàn.
0: Don't rest on my.
1: Ègbé ní fún ẹ tó fẹ́ lẹ́nu ara ṣe pẹ̀lú.
0: Wọ́n don't mind that.
1: Olóore rí ò sí lọ́run.
0: Ìbẹ̀bẹ̀ pátá ti tọ́sí nẹ́fù.
1: Your prayer.
0: Àdúrà rẹ.
1: Will be answered.
0: Ó máa ní ìdáhùn.
1: And the answer of your prayer.
0: Ìdáhùn àdúrà rẹ.
1: Will be sent through man.
0: À á sì ran nípa ènìyàn.
1: Every answered prayer.
0: Gbogbo àdúrà tó ti gbà.
1: Will be sent through man.
0: À ó sì dáhùn nípa ti ènìyàn.
1: From God.
0: Látọ̀dọ̀ Ọlọ́run.
1: Through a man.
0: Nípasẹ̀ ènìyàn.
1: From God.
0: Látọ̀dọ̀ Ọlọ́run.
1: Through a man.
0: Nípasẹ̀ ènìyàn.
1: So when that man is affected.
0: Nígbà tí a ti tá lọ́fà.
1: Your testimony can stop.
0: Ẹ̀rí rẹ lè dúró.
1: Your progress can be hindered.
0: Àṣeyọrí rẹ lè dá dúró.
1: But what is the good news?
0: Kí ni ìròyìn ayọ̀?
1: Ọlọ́run
0: ṣe ju pọ́ ọyìn lọ yìí.
1: Ọlọ́run
0: ti oníkàkà 21
1: Samuels.
0: Ọlọ́run ṣe ju
1: 21
0: A new oil want to go to their head.
1: Kó wọn kúrò nínú ìpọ́njú.
0: God says you
1: need take that
0: from affliction.
1: Pray.
0: When they pray.
1: God sent another man.
0: Lọ́run rán èèyàn kan.
1: Ẹ kàwé fún mi mà.
0: Ẹ kàwé sà. 2:22
1: God bless you.
0: Ó sì bí ọmọkùnrin kan fún.
1: Ibi kan mò ń lọ. Àwọn ọmọ ìdílé sì kékeré
0: wa. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀.
1: Lẹ́yìn ọjọ́ púpọ̀.
0: Tí ọba Egypt kú.
1: Tí ọba Egypt kú.
0: Ọmọ Israẹli sì gbin.
1: Kí ló dáhùn ẹ dẹ́nì ṣe.
0: Wọ́n gbin.
1: Ìyókù yóò ká ọ lára.
0: You are not passionate about your battle.
1: Oyún
0: manage
1: sa.
0: Just manage.
1: Tó bá ká ẹ lára.
0: If you are passionate about it.
1: Àwọn gbàdúrà
0: sàtìdé. Ìlú máa bí ọ̀dọ́ àdé.
1: Tó tán bẹ́ẹ̀ pò yìí.
0: Wọ́n di adá
1: sàtó lólóore yẹn gbé bọ́
0: ẹyẹ
1: mélòó ló ló wà lórí ẹ ẹyẹ mẹta ẹgbẹ tọ́ba bí ẹ̀fọ́ ẹ. Ẹgbọ́n tó ṣẹlẹ̀ ní ọjọ́ Thursday.
2: You hear what happened on Thursday.
1: Àsọtẹ́lẹ̀ tí Olúwa sọ ṣé màmá ẹ wà ń bíbẹ̀.
2: Is that mommy here?
1: Tí Olúwa sọ wípé.
2: That the Lord says.
1: Èèyàn kan wà ń bí.
2: That there's somebody here.
1: Àsìkò tí olóore fẹ́ ṣe wọ́n lóore ló kù.
2: That the time the benefactor wants to deliver, she died.
1: Ẹni tí Olúwa nígbà màmá yìí rè mí ò mọ̀ pọ̀ wà. Èèló lẹlẹ́ni ẹ fẹ́ ṣe fún yìí.
2: How much did you?
3: 35 million
1: Ní Thursday.
2: On Thursday.
1: Bí a ṣe ń gbà mo bá wẹ̀ máa ṣeré.
2: If you like
1: me
2: say.
1: Bí mo ti gbàdúrà lolúwa wípé.
2: As I was praying the Lord say.
1: Olóore èèyàn kan kú.
2: A benefactor so he died.
1: Orí mi sì ti ń bọ̀.
2: And another one is coming.
1: Tí 35 million bá dọ́wọ́ màmá yìí.
2: If 35 million should get
1: to my head. O mọ̀rú ayé tó wà.
2: You don't know the kind of money you have.
1: Sá gbogbo ò bá ṣẹ́.
2: Ìbọ́tún ìjọba
1: ọ̀pọ̀ olówó rìn kò ní kó jẹ èèyàn.
2: You are working with a rich man of money, you should succeed.
1: 35 million àbí mọ́mì ṣe ìbínú. Kí wọ́n lè gbàdúrà ni.
2: So that they can pray.
1: Olúwa ní nǹkan èlò.
3: 35 million
1: Olúwa ní nǹkan ìyá Yorùbá ti di ńlá.
2: This woman would have been great.
1: Bí mo ṣe ń gbà.
2: As I was praying.
1: Gbogbo Olúwa
2: gbé. I heard the voice of the Lord that.
1: Ilé ńlá kan yìí.
2: This great thing.
1: Ẹ̀yin ò sì mọ̀ pé ayé wà.
2: And you did not know that there is one.
1: Prophetess Mumbo. Time ń lọ.
3: Ó túra ó ra fẹ́ǹsà wá láti Amẹ́ríkà ó tún gbé fẹ́ǹsà wá sí Nàìjíríà ó nígbà tó ń tún gbé fẹ́ǹsà dé èmi wà nìbàdàn ó ní àwọn ẹyẹ mẹ́ta ni wọ́n tún gbàdọ̀ rí fẹ́ǹsà.
1: Ṣé ẹ sọ gbọ́dọ̀ fún mi tẹ́lẹ̀?
3: Mi ò bá mi sọ.
1: Wọ́n kọ́kọ́ dí lọ́wọ́ mò ń bà mọ̀mọ́ ṣé wàá ń bẹ̀ṣà wọ́n kọ́kọ́ dí lọ́wọ́ máa sọ̀tọ̀ ọjọ́ Sátidé tó bá dá wá. Ilẹ̀ yìí kì í ṣẹlẹ̀ wọn ni wọ́n pé. Gbọ́mísà arúgbó ọjọ́ rán mi sáyé ni. Bí mo ṣe ń yin Olúwa mo rí àwọn akẹ́kọ̀ọ́ ọlọ́mọ mi wú ọkàn táwọn èèyàn yìí mú wá. Ó ní olóore àkànṣe kan ó ló jẹ́ ìdìde ó ní wọn ò ka ènìyàn yìí ó ní wọn kọ́kọ́ dí i lọ́wọ́ lẹ́yìn ìgbà tó dí i lọ́wọ́ torí mọ́ ìfẹ́ ṣe wọ́n sì pa. Ó gbọ́dọ̀ ẹyẹ torí yẹ kì í ṣe ẹyẹ lásán nọ́gbọ́ má. Ó tún promise ọmọ tó ẹ àmì kan wà lára yín. Kàdúmí ìṣọ̀tà ẹ má sùn kó sà gbọ́mísà ẹ mọ̀ páyé wà àníkẹ́lòmíì wá church máa sá kiri.

0: Lọ ti sú ẹ. Kò yí ọmọ. Ó dàbí pé wọ́n
1: tilẹ̀kùn.
0: Wọ́n dẹ̀ ni wọ́n ní sí. Àwọn apaniláyọ̀dà. Àwọn apanilápasáyé. Wọ́n láwọn òfẹ́ kó rógolo. Mo dúó níwájú Ọlọ́run bàbá mi. Ẹ̀mí wọn kó lọ sí.
2: www.jordan105f

0: ẹpẹjẹ sùn
1: adi ni mọ jesus
0: ẹ bá ń ṣe ogun arógo gbogbo
1: jẹ gada gbogbo ta ti da ti ṣẹju
0: ẹ ma mú yàn rẹ rìn lẹni
1: sọkún lọnà ogun arógo
0: gbogbo jẹ
1: ta ti ṣe wọn
0: ṣe wọlé
1: kẹkọọ
2: bíbí yẹ so my people
0: oh, yeah, yeah.